0: lọ́jọ́ wednesday òní fún òsì àti àìnítọ́ ọmọ rẹ̀ ọba mi àràwà ọba mi àràwò ọba mi ò lè kú tipilẹ̀ ọba mi tó kọjá rírí tán ọba mi ti tó rí everybody ṣe ní gbogbo àgbáyé lẹ́ẹ̀kan ṣoṣo kò ṣe é rí bí kò ṣe é rọ̀ lóye gbogbo ilé pariwo go go go go go go pọtọpọkẹyẹ mẹrin baba alábíyamọ ni mò ń jẹ àdúrà ọlọmọ ló gbé mi débi láti ọ̀gànjọ́ ọdún olúwa ti rán mi níjẹ́ sí gbogbo àwọn abiyamọ àti àwọn tí ó di orí ọ̀fẹ́ àti gbọ́ mi ní èyí olúwa ní kí n sọ fún ẹ wípé kó o mọ́kànlé kó o fọkàn balẹ̀ pé ìwọ gangan lẹ̀rí kan olúwa ní lórí ọmọ yẹn má bọkàn jẹ́ wípé ó sì máa di ayọ̀ nítorí bẹ́ẹ̀ kó pẹ́ di alákayọ̀ sí ń bọ̀ ní òwúrọ̀ o nítorí náà ayọ̀ rẹ dé ní òwúrọ̀ yìí ojú ayọ̀ tó ti ń retí lórí ọmọ yóò padà dé láyọ̀ ó yá tí ọwọ́ rẹ jẹ́ kí bàbá alábìyamọ súre fún ọ bó ṣe máa ń súre fún ọ ọwọ́ rẹ ló fi gba ire lọ́wọ́ ọmọ rẹ ire tá a ti fi dùn ó yá fọwọ́ rẹ gbà báyìí ibikíbi tí ìkólọ rẹ wà ó yá gbà padà báyìí sàmì lórí ọmọ rẹ ò ní jẹ fóònù inú yà ọmọ rẹ ò ní sẹ́ẹ̀rẹ́ kọjá ọlọ́rẹ ò ní ṣe làálàá lásán lórí ọmọ o ò ní jíjẹ́ bórí olórí jẹ ò ní sáré mọ́tò kọlu kẹ̀kẹ́ o èrè lóbìnrin jẹ́ lábọ́jà wàá jèrè ọmọ rẹ nọ́mbà yọ̀rẹ́ máa jáde ọmọ rẹ ò ní kájú sera rẹ̀ léṣe o ọmọ rẹ ò ní kájú jùlọ ṣáájú lé ọrùn ọmọ rẹ ò ní gbé lábẹ́ ọrùn tó tìtì ó ní gbé lẹ́tẹ̀kú lórí ọmọ ó ní gbé ìpè ọ̀fọ̀ lórí ọmọ rẹ o iṣẹ́ ọmọ rẹ máa dìde iṣẹ́ ọmọ rẹ máa rí ìrànlọ́wọ́ gbà.
1: This is.
0: Ẹgbẹ́ òkùnkùn orí tabẹ́ tata gbé kalẹ̀ torí ọmọ rẹ ó yá ó lana lẹ́ni o kíkí òkùnkùn yẹn ó yá fọ́dànù lójijì àánú tó gbọ́mọpọ̀ ó yọjú sí wà tọmọ rẹ ogun òní dìde sí ọ nígbà tó fẹ́ máa jèrè ọmọ o ọmọ rẹ ò ní ṣẹlẹ́yà ọmọ rẹ ò ní ṣàgbé kiri ẹgbẹ́ òkùnkùn tá a fi mọ́nítọ́ ayé rẹ lórúkọ jésù ò ní kúrò rẹ mọ́ láéláé mama takari nu lẹyìn wọn ní fọmọ rẹ rúbọ ogun o ẹmí ọmọ rẹ ò ní sọnù káwọ ẹmẹjì sórí kó máa ṣàmì orí ọmọ rẹ dórí àpèsì orí rẹ ò ní jíya nílé àlàyé ọrọ rẹ máa yà wọn lẹnu tọmọtọmọ àánú gbé ọmọ rẹ dìde lójú àwọn ẹlẹgàn alárọpíjì máa kó ọrọ rẹ jẹ lórí ọrọ rẹ ojú ti ẹlẹgàn àwọn ọmọ rẹ o àìlọwọlọwọ dópin nu lẹyìn ẹlẹdàá rẹ ó yà lọ lọwọ ẹlẹdàá ọmọ rẹ ò ní ṣerú ayé o arúgbó gúndé ìlẹyìn ọmọ rẹ lẹni o ó di dandan wà lówó láyé ó di dandan wà jẹun ọmọ ó di dandan lórúkọ jésù ṣe máa ṣojú rẹ o ayé ò ní sọ ọmọ rẹ lẹsẹ lọ ń bẹbẹ kí wọn nílé alátayire ò ní wọn lọdẹ yín o ìbànújẹ ò ní bọmọ yín rìnrìn àjò o ayé ò ní kọmọ rẹ níko o ò ní mú ẹbí yín lọ kọrọ ayé o ayé ò ní bá yín kẹdùn ó ní ata ò ṣe é bọjú ò ní rí ìpọnjú lórí ọmọ wọn kì í pọmọ jésù lójú ayé ò ní pọ lójú ayé ò ní tí ọmọ rẹ mọlẹ èpè àfinú fídọṣẹ ó yá ó jáde lára ọmọ rẹ lẹni o ẹni ló ń rojọ wọn ní rojọ mọ ọmọ rẹ nílẹ alàyè wàá jẹ wọn mọ sàmí ẹlẹyìn ọmọ rẹ ò ní bẹ bọra mutí ọmọ rẹ ò ní bá wọn mu ìmúkúmu láyé èyí tó ti ń mú yẹn olúwa gbà lẹnu rẹ ọfọ aṣọ ọbọmọye má kò ní jẹ tiẹ o wọn ní títí kú ti sínú lẹyìn o ayé fẹ ayé kọ ọlọrun máa ṣe ìdílé yín lóore ẹkọ bá ní kò ní kọ bá ọmọ rẹ o gbogbo òní rẹkọrọ gbọmọ lọwọ rẹ ọmọ rẹ ò ní ṣubú dànù sàmí ẹlẹyìn ọmọ rẹ máa ní ọjọ ọla ọmọ òní kẹyìn sí ọ afẹfẹ ẹsẹ ìbànújẹ kò ní fẹ lu ọmọ rẹ àgbà tí òkè òsọrọ yóò kẹtẹ sáré òní sálangbalangba lórí ọmọ o ẹkú ọjọ ọmọ rẹ pamọ ìyá rẹ ọgbọdọ fojú rí má kò ní jẹ ìpín rẹ o ẹkú àwọn fọtò ọmọ rẹ kúrò ńlẹ ìyá rẹ ọgbọdọ fojú rí má kò ní jẹ ìpín rẹ rẹpọ girama ẹ jẹ wọn mọ o ọmọ rẹ tó rọwọ yọ díẹ díẹ ayé òní dá dúró òní ni kì í jọlá ọmọ rẹ máa ṣe oríire lórí ọmọ rẹ ọ̀nà ńlá o ìgòkè gbọdọ wa lórí ọmọ kò ní já sọfò ọmọ rẹ ò ní kọ́ ti lẹ́tà ìyanu tó ti rẹ títípẹ́típẹ́ lórí ọmọ yá gbà lẹ́ni o ire wọlé yín wà olú ọmọ já ìmọ́lẹ̀ ọmọ rẹ látòní lọ ọ̀rẹ́ amúnisíṣẹ́ ọ̀run yà lẹ́yìn ọmọ rẹ ìpàdé olóore amáyé ọmọ tayọ ó yá ẹ lọ ṣe o ọmọ rẹ gbọ́ ire ilé ọba ọmọ rẹ gbọ́ ire ìlú ọba ire máa wọ ọmọ rẹ kiri olore plus alanu ma wa ra won ri wa se omo re lore oluwa ma waye fo ma re loke nitori egbin sale yo ise pepe leni ni baje lori awon mo wa ayo ni gbomi je loju omo re won de ni fo mo gbomi je loju re omo re oni rogbin fa seyin omo wo oni rogbin daduro won ni ko na aye ma mo re o omo re ma bola nle o ka won bi soke gbogbo eyin akobe lo meke laye ona la fun yo eyin akobe atawon mo yo pe ni digbe wudani o aje gbodo ko ni batoko re je eyin okunrin se yin dide e o ni toro je e o ni toro na tori bukata nu le olorun yo sanu yin o so de ni olorun wi pe eyin okunrin e lo pade alanu eyin mami mami loruko je ise ma soju yin o ise yin na dide eyin youtuber si aro yin dayo gbogbo ni to kawe o ya oran epese ise o mama bo mo ise mi omo re arise omo to ko je wa arise gidigba gbogbo yin baba baba ise yin o didise o o de ma dara fun yin o gbogbo sise office yin oro yin adayo yesu oluwa wa engineer wonu yara eri ye ko ba mi gbe kan lara awon eri ko lana yen
1: omo FB 20 ni Daniel pe 10 years ti mo bi omo marun ohun lo si kefa ti le po odun kokonla to ko mi ti fi mi sile mo fo toilet mo fo di keshi an gba mi letin gba mi mo tun lo fo ilepo ilepo ti won balance mo tun to nje nbe won tun le mi se mo to di last month yen o ma lo fo moto to ba ti school day to ba ti ran laara ma ni ko kaso sinu bag ko gba ka wo si lo gba ti mo ti to ti le mi ko ni ilepo yen o lo lojo yen o bo se deni yen wa ri oga ka wo si bi ko bi 12 ah mo ni elija o si lo o ti fo glass moto ni ah mo se ran okunrin kan pupa kan ni iwo lohun won sa bere story lowo mi sa won sa gbo mo yen lo
2: awon to ma gbe
1: awon to ma gbe lori TikTok
2: awon to nse video TikTok
3: awon content creator
1: o lo lo je fun ora ti fun gbe won sa gbe wale last month on tun pada wa on tun wa gba shop fun mi on si shop provision
3: ta na gba shop fun
1: emi
3: eyin
2: wo bi omo
1: oro won eni ka wash
3: won wa gba shop fun eyin
2: omo odun melo
1: o be le pe 11 years
2: 11 years
1: ben
2: o se ka wash
1: ojo ti mo wa blast mo toro owo moto ni
3: won wa gba shop fun yin
1: won wa gba shop fun mi ora provision se ona na kun na kon table na kon kitchen e ora ja sibe on to sibe awon na kun
2: ah Olorun baba labi amo
3: lo be ni ka so pe emi ni reka o
2: ni reka o
3: mama mo ki ko rire o ninu shop e si biscuit wa me
1: no o do mi abagrass marun apewa kan apo gari ororo epo gbogbo enu wa nbe second to the last one mo fi sibe ni ti mo fi sare wa pe mi gbodo ma wa wa jeri eri okun je ki gbadun
3: eni kan ta kan mo mo si olore la
2: second leti aye
3: mi mo bi ti mama yen nge olore yen are lowo
2: o DJ
0: oje akobi oni akobi o ma akobi kan nibi kan gbogbo eyan lo lo si fo lo la ta de mu foto awon akobi dani ebi adua meji lati akobi o fe o lo ma fi bero pupa ko tori a ma dana sun ni ola so wori awon aburu akobi ko ri de ko wajo ko tetere ni ola ko wa ma so wu pe se be awon akobi na fe gbadua fun mo de bi kayin ni David ninu bibeli sugbon nipa ta ma gbe opa ase fun idile jesse ogun abikeyin lo bo si marora re pe je jo gbadua ni ola bole ni bosu bosop to wa ni fo ni ogun se ni bosop ye so fa lokada kan gbe lo si church amo fakeye ago mesan ni o wa ri re gba mama sare gbo eleyi nkan meta lo ma nje ki ngba aladua ni yanju wipe ko da ore ikini ni wipe bibeli wipe owo ni keke irere so mo wipe la si awon ore yi irere yi o le lo ba se fe so mo wupe ore tawon kan da lo je ko ri mi gbo laaro yi ikeji ni wupe ore a ma ti adua leyin nitori olorun ma nwo igbiyanju eda ninu adua bo se mura si ninu adua ti bi o se rorun to tun da ore iteta ni wupe ore dida dabi irugbin ni to ba ti gbi wo sa lo duro de ojo ikore olo ma je ki gbogbo omo olorun da ore laaro ile ori afefe toni mo fe ko se bi olorun ma se buku on to iba kere iba po iwo se ko ma reti esi re olorun baba alabiyamo o aye lo wa
4: hello hello prophet 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore si do account details yi 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ, a ò ní máa bọ́jọ.
5: From Lagos, this is
6: Jordan. 105.5 FM.
7: This is Jordan 105.5.
8: Station with the voice for

0: Lọ́rùn sí iṣẹ́ wòlíì yóò.
1: Obey this prophetic assignment.
0: Ẹni tọ́lọ́wọ̀ ní jọ nísìn.
1: Now that is that you will never rest.
0: Yóò padà ṣera. Àdúrà wà ní fẹ́lẹ̀lẹ̀ láàárọ̀
1: yìí. Yàrá yàrá fẹ́lẹ̀ dis morning.
0: Àdúrà wà ní Abẹ́òkúta.
1: Also at Abẹ́òkúta.
0: Ẹ rí pé ẹjọ́ ìwọ̀n.
1: Make sure you join them.
0: Àárọ̀ yìí là ń lọ ṣàgámù.
1: This morning we are going to Ṣàgámù.
0: Ẹ kò sí àní

0: 105.5 FM.
1: This is Jordan 105.5.
2: Station with the boys for entrepreneurs.
3: Ọlọ́run tó yí ìgbà àti àkókò padà, ó ń bẹ láyè síbẹ̀.
4: Bí ó ti ń ṣe nígbà ni, ó tún ṣe jù bẹ́ẹ̀ lọ ní àkókò yé. Nínú ayé àwọn ènìyàn tí wọ́n ní àkókò láti ké pé.
3: Ìgbà mi gbọ́dọ̀ yí padà sí rere. My situation must change.
4: Ní ìpàdé àdúrà pàtàkì tí Ọlọ́run ti gbé kalẹ̀ tí ó ń fi ń ra ìgbà rere padà fún àwọn ènìyàn tó ń wá síwájú rẹ̀ fún ìyípadà sí rere. Ogun Jésù dogun ọ̀tá lọ, agbára ìmọ́lẹ̀ ju tòkòkò, agbára tó fi ọ sójú kan náà yóò pòórá, agbára tó fi ọ sí ipò tí kò tẹ Ọlọ́run yóò dohun ìtàn, ìgbà tó le koko yóò rọjú, ìgbà tí kò rọrùn yóò dẹ̀rọ̀, àyípadà sí rere yóò dé bá ayé rẹ̀.

ọmọ ìrì fisawo lóyìnbó ìrì ọrọ ìrì sọdínílá ìrì ìgbéga ìrì láti gbàwé ìgbélú ìrì láti dé ipò tó fẹ́ ó máa ní testimony tó kọjá bẹ́ẹ̀ ìfàmì orúrú yàtọ̀ ṣiṣẹ́ àmì àtiṣe.

àti ìlú òwúrọ̀. Láti Mùsùlùmí jẹ́ 31 years of age. SS ni mí. Láti ìgbà 2020 tí mo ti darapọ̀ ní ṣebí ọba tí mo ti ń ṣàdúrà pé mo ní òun ṣebí ọba kò ti fi mí sílẹ̀ mọ́. Gbogbo nǹkan tó yẹ kí n ti ṣe sẹ́yìn tó ń dàbí àṣetì. Gbogbo ìjà ṣàṣeyọrí fún mi. Kódà tẹ bá rí mi físíkálì, ẹ̀rí sọ pé SS ni mí dádì. Mo pàdóró omi ọgbẹ̀ lọ́nà ìṣebí ọba fi ń gbé mi ó. Mo ò jẹ́ SS rárá. Inú nìkan dẹni nínú gbogbo ọmọ tí àtìbàbá mi bí ìgbà tí wọ́n rí débi pé ìgbà tí mo jọ yẹn ra àṣẹ bí ọba inú bẹ̀rẹ̀ sí ní gbogbo àṣẹ tì tó bá ní ọ̀rọ̀ ayé mi tó ló ti bẹ̀rẹ̀ sí ní dàṣeyọrí. Ó wá débi pé dáde ṣọ́ọ̀bù mọ́kọ́ gbà láyé mi ṣọ́ọ̀bù yẹn òkúta ní nínú ìṣe bí ọba ṣàmì ń lọ síbi àlàáfíà tí mo tẹ̀ ti ń lọ wáyé débi pé ní akọ àlá tí wọ́n sọ lórí ìgbà lẹ́yìn ìgbà náà ọmọ mi first born ni wọ́n fẹ́ǹtì wọ́n dákú dá lọ́rùn gbọ́dọ̀ inú ìṣe bí ọba wá ní stop

0: Lágídí ò lè bí a ló lè gbé nǹkan lè ṣe ọ̀rọ̀ yẹn máa ń bọ́ dà ní 2020 yẹn lọ́gbọ́ náà ṣe grap mo kàn gbọ́ rédíò ni mo já sí ṣe bí ọba program àtìgbà yín náà ni mo ti ń sọ ọ májẹ̀mú mi tẹ bá ní ká sanwó kan máa san máa san tó kọ ní bísínẹ́sì mi náà ò fìgbà kankan fi mí sílẹ̀ dádì kápẹ́ mo ti mọ̀ yín kó tó di pé tí mo jọ ìpín tó máa rí rárá mi gbèsè ayé mi bá tún dùn ju báyìí lọ bẹ́ẹ̀ dé ní last year September mo wá tí mo dẹ̀ rí yín tí mi dùn pọ̀ inú mi tó dùn yẹn ó dùn gbà débi pé mo kàn fún yín ní gift sí kẹ ṣàdúrà fún mi ẹ̀dẹ̀ ìbọn náà yẹn ṣàdúrà fún mi lọ́dún náà ìbọn mi ìdí yín bá sọ̀rọ̀ that was last year tí mo pé 30 years lásìgbà ní àdúrà ń gbà dádì nísìgbà ó mú mi kí n lọ sí canada ṣèṣin mi kì í ṣàìsàn náà lágbà tí mo ti darapọ̀ mọ́ jẹ́ sí bí ọba so nísìbàyí mo máa ń lọ sí kí tí mo fẹ́ ṣe visa wọ́n ń pè 15 million sa 15 million yìí ni mo san àpò which is 7.5 so mo lè wà ní foundation mi ò pé bí mo máa bímọ títí november ibi tí mo máa ń nílò mi sí ni pé dádì ló gbàgbọ́ gidi ni mo fẹ́ rí ní dádì kí wọ́n fi ọ̀bẹ gbẹ̀bí mi kó lè jẹ́ pé owó tí mo fẹ́ lè travel àti a tún wà ní ẹ̀sẹ̀ àkọ́bí mi ní dádì kó lè má jẹ́ kí n dèrò mi nígbà tó náà ṣe ọba tí wọ́n ń ṣàánú nígbà tó ní ká máa gbàdúrà pé ká má dèrò ká tó ojú fèrè hàn fún ìlú tá a ti bí wọn àtìgbà yìí mo ti ń ṣàdúrà yìí lọ́nà ṣàṣe fìwé yìí mọ̀ mí nìyí mo máa ń fẹ́ lọ sí canada pẹ̀lú àtìlẹyìn mi ọlọ́run pẹ̀lú àtìlẹyìn mi dádì débi pé gbogbo máa ń tún tẹ ìfihàn ọlọ́run ayé mi lọ́wọ́ bísínẹ́sì mi ní ti ẹ̀rọ pé lè dé lẹ́bù tó dé ọlọ́run ti ń ṣèwà ń lò.
1: sọ pé mo sọ fún ẹ pé kí ni ọlọ́run ò lè ṣe
2: kò sí
1: ss napo ẹ̀wọ̀n ń gbọ́ ọlọ́run ó ṣe ìyanu number one kò gbúrò ìtẹ́ǹpẹ̀ bẹ́ẹ̀ mọ́ níkẹyìn ọlọ́run tó wá fún visa orí àṣepé nìyẹn ẹ̀nàwó báyìí sọ pé olúwa
2: olúwa
1: fún mi lórí àṣepé
2: fún mi lórí àṣepé
1: rántí mi olúwa
2: rántí mi olúwa
1: oya oya oya àdúrà
2: orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ o
1: máa
2: ń ṣe bí ọba o olúwa.
1: Iwọ
2: ẹ̀sàn
1: tí máa ń pani díẹ̀ díẹ̀
2: tí máa ń pani díẹ̀ díẹ̀
1: tí máa ń gbowó díẹ̀ díẹ̀
2: tí máa ń gbowó díẹ̀ díẹ̀
1: jáde rárá mẹ́ oya oya oya àdúrà
2: orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́
1: láìrí adéwọ̀ ẹ̀sàn ooo. Ogun sẹ́, kò lè gbèrí mọ́. Jésù olúwa wa lórúkọ Jésù wàrà àánú gbà. Sọ pé mo máa rà àánú gbà. In the name of Jesus. Aago mẹ́jọ ní àṣálẹ́ ẹ̀já pàdé. Àkànṣe àdúrà wà láago mẹ́jọ ní àṣálẹ́. Mo fẹ́ bless ẹ. Mi mọ̀ bóyá wàá lè rán gẹ̀dẹ̀ mi. Tó o bá lè rí ọ̀gẹ̀dẹ̀ ẹyọ kan ṣoṣo, ẹ̀jọ̀ ẹ̀mú dání. Mo fẹ́ pray fún yín gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹja pàdé kájọ gbàdúrà lágbára ọlọ́run a wà ní orí facebook àti tiktok wa a ó dẹ̀ wà lórí youtube ẹ mú ọ̀gẹ̀dẹ̀ kan dání o ti máa rí o ti máa rí o wọ́n dàgbé ìyàwó rẹ dúró mo fẹ́ gbàdúrà fún yín àtẹ̀yìn àkọ́bí mo gbàdúrà lórúkọ jésù ayé rẹ á dìde ayé rẹ á dìde ayé rẹ á dìde in the name of jesus gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tọ́lọ́run fọ́ kànà ní ọkàn àti ní ó kàn àyà láti bless iṣẹ́ ìlú mi ẹ̀tẹ́wọ̀ yìí síwájú mo bless ọwọ́ ẹ ẹni tó máa fa ọwọ́ ẹ sókè ti itan ye ma yi pada loruko jesu o ya lo pade e
2: amen
1: a fa wo re soke
2: amen
1: a o gbe ori re soke
2: amen
1: in the name of Jesus
2: amen
1: ena fun siwaju bi owo se njari la kanti si akanti wo ni ibukun la o ma wo nu e lo
2: amen
1: o kan lowo ni
2: amen
1: o kan lowo ni
2: amen
1: wa kan lowo
2: amen
1: in the name of Jesus
2: amen
1: aye adide
2: amen
1: ku eyan lojo bi oni oni wede anniversary mo bless yin mo bless gbe yawo yin loruko Jesu ti Nazareti ibukun Olorun ati anu re mo se nwo aye re ko wo egbe yawo re
2: amen
1: in the name of Jesus
2: amen
1: aye oni mu o
2: amen
1: ile oni daru
2: amen
1: o de si bi oba
2: amen
1: Jesu oluwa wa
2: amen
1: happy birthday and happy wedding anniversary loruko Jesu e ora anu gba
2: amen
1: e je ka wo awon celebrant wa Oluwa Toyin Ogundeji ati Mary Sobola ati Joseph Sobola happy birthday to you mo gbadura loruko Jesus aye ra dide
2: amen
1: e ra anu gba
2: amen
1: e de se bi oba
2: amen
1: mo bless apere wa gbo e mo ran ibuku Olorun anu re isegun re isere re sinu apere gbagbo yen loruko Jesus Oluwa se dide
2: amen
1: wa Mary lawa
2: amen
1: yo re dara fun o
2: amen

0: gbé orí yìí bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ orí o ìyẹn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé bàbá wọ́n sà ṣọ́n sà mọ́nì sà wọ́n kí wọn gidi gan ni o pé ìgbésẹ̀ tí ààrẹ gbé yìí wọ́n ni ó jẹ́ ìgbésẹ̀ eléyìí tí ó jẹ́ tó ní káàkì mo fẹ́ lo yorùbá òní tó sì ní kìmì nínú ipe eléyìí yóò jẹ́ kí ètò ààbò kí ó túbọ̀ dúró dáadáa ní ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí ìwé ìròyìn Vangard ṣe wá sọ ọ́ wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu bàbá wa wọ́n ti buwọ́ lù ú wípé kí àwọn ọmọ ogun kí wọ́n rè é lọ sí òmù àrán ní ìjọba ìbílẹ̀ rẹ̀ pọ̀dùn kí wọ́n máa fi bẹ̀ sílé o kí wọ́n sì máa ṣàbò lórí gbogbo àwọn aráàlú eléyìí tí wọ́n wà ńbẹ̀ ìyẹn náà jáde láàárọ̀ yìí nínú ìwé ìròyìn Vangard ẹlọgbà chẹ́ńjì ìròyìn ọ̀hún ẹ̀bà nẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ yìí. Wọ́n ní àwọn àjọ ITF eléìtamọ̀ sí Industrial Training Fund ìyẹn àwọn ìgbìmọ̀ àjọ tí wọ́n ń ṣe ìrànwọ́ fún àwọn oníṣẹ́ ọwọ́ o òun gangan náà ni wọ́n ti ní àná gangan náà ni wọ́n bẹ̀rẹ̀ láti máa ṣe àyẹ̀wò fún èèyàn tó jẹ́ ojúṣe ọwọ́ tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún lọ́nà ẹgbẹ̀rún ìyẹn 100,000 eléyìí tí wọ́n jẹ́ oníṣẹ́ ọwọ́ tí wọ́n ní wọ́n gbé kalẹ̀ èyí tí wọ́n pè ní super gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọn ní ìlú Èkó náà ni ìgbésẹ̀ náà ti bẹ̀rẹ̀ tó sì ti wá.
1: The voices you need at work all day every day till payday are

0: Vanguard na lo gbe jade laaro to ni.
1: Awesome
0: dog every day all day. Toni won ni awon olugbe ipinle Benue o ni won ti ni je ri awon afurasi Fulani daran ti won je daran ti won pa yan ti won pa ni.
2: But this is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams.
0: Lekun jaye ti won jiyan gbe o won ni pomopomo won ma nle si ni won ni kaka ko san lara ewe ogede won o nje ni kan fi gbogbo ara de kan ran ko de tan won ni nle si ni o won ni ewo won ni opolopo awon ilu lo je wipe inu ila ilo o na ni won wa o won ni paapa julo awon apa bi kan to je pe ede enu ti won so lenu ni idoma won ni awon woyi na ni won soro wipe ikolu ti npoju lapa ado to won o ni ipinle Benue won ni eleyi to si je wipe awon gan won ti padanu ohun ini ati awon emi lopolopo lara akole to jade ninu wero yin daily posting iyen fun ti owuro toni o na ni won ni ikolu alagbara kan ile to gbe mi opolopo awon eyan lo je pe eyan to ogota iyen ogota eyan to je gbogbo ti padanu emi won ti won si po ti won si ba opolopo ohun ini je o iyen ni ijoba ibile otupo ni ipinle Owo gege bi won se wa te siwaju won ni se ri ba se wa yi o won ni awon afurasi adaran won ni won ti wa di eni to je pe iberu bojo fun awon araalu na lo je wi pe won kan te won te oju awon eyan mole ni o won to si je wi pe awon wonyi won se awon araalu ohun basu to je pe ero ti e ba won won wa nsoro wi pe e wo ba wa se wa yi o owo olodun la wa o asugbo o a nbe joba ki won sa da si wa ki won fi eto abo ki won fi se kini ki won fi jin ki awon o iyen ni ipinle Benue oro po nbe koda awon bi ti awon apanilekun saye ohun ti sise bi lopolopo gba na ni won ko sinu iwe iroyin daily post iyen fun ti owuro toni e lo gba change iroyin na ekunrere nbe laaro toni o. Wọ́n ní báńkì àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn CBN wọ́n ti ṣàlàyé fún ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ètò wà lábújá wípé láti ọ́fíìsì olùṣírò owó àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà làwọn ti gbàṣẹ pé káwọn sí àkáǹtì méjì fún àjọ PFIPC ìyẹn àjọ tí wọ́n ní ó wà lórí ìwádìí lọ́wọ́lọ́wọ́ yìí o wípé kìí ṣe lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun náà ni àjọ náà ti jáde tẹ́ ẹ̀ bá gbàgbé wọ́n ní ọ̀rọ̀ yìí jáde lẹ́yìn tí adarí òṣìṣẹ́ ṣe nílé iṣẹ́ rẹ̀ ìyẹn Gbàjàbí Àbílà tó lọ sọ tẹnu rẹ̀ níwájú àjọ ICPC lórí àwọn ẹ̀sùn tí ọ̀gbẹ́ni Adéníyì eléyìí tó ń jẹ́ o adarí tó jẹ́ adarí àjọ náà fi kan Gbàjàbí Àmínà lórí ọ̀rọ̀ ayédèrú àjọ PFIPC èyí tí ó ń jà rìnrìn lásìkò yìí o Adéníyì sọ pé owó tó tó $400 million òun gbà fún Gbàjàbí Àmínà láti gbé ipò ọ̀gá àgbà àjọ PFIPC nípasẹ̀ olóògbé Babatunde Dọlápọ̀ ta ní Mọ̀lá o ọmọọba Adéníyì tún sọ pé Gbàjàbí Àmínà tún bèrè fún ìdá 2.60% ìyẹn 48% ilé owó tó tó $27.3 billion owó tí àjọ náà yóò fi bẹ̀rẹ̀ iṣẹ́ ó ní Gbàjàbí Àmínà ti sọ pé irọ́ ni Adéyẹmí pa ó ti gbé lọ sí ilé ẹjọ́ fún ẹ̀sùn ìbanilórúkọjẹ́ èyí tó fi bèrè $15 billion owó gbà má bínú ìwádìí tún fi hàn pé Adéyẹmí gbàṣẹ láti ní ọ́fíìsì nílé iṣẹ́ ìjọba eléyìí tó wà Làbújá àti láti ṣí àkáǹtì méjì pẹ̀lú báǹkì àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tá a mọ̀ sí CBN ẹ̀wẹ̀ ọ̀gá àgbà Amisu Abdullahi láti ilé ìfowópamọ́ àgbà CBN ṣàlàyé nígbà tó ń sọ tẹnu rẹ̀ níwájú ìgbìmọ̀ ilé aṣojúṣòfin ilé tó ń ṣèwádìí ọ̀rọ̀ àjọ PFIPC wípé láti ọ́fíìsì olùṣírò owó àgbà làwọn ti gbàṣẹ láti ṣí àkáǹtì méjì fún àjọ náà ọ̀gbẹ́ni Abdullahi sọ pé àkáǹtì àkọ́kọ́ jẹ́ èyí tí owó ìdóòlà yóò máa wọ̀ nígbà tí èkejì wà fún owó pọ́ùn ilẹ̀ gẹ̀ẹ́sì owó dọ́là ìyẹn ó máa wọbẹ̀ tí ìkejì sì jẹ́ owó pọ́ùn yẹn pounds ilẹ̀ gẹ̀ẹ́sì tí ìkejì ó máa wọbẹ̀ ó ní ọgbọ̀n ọjọ́ oṣù keje ọdún 2025 náà ni iléeṣẹ́ CBN wọ́n ti ṣe àkáǹtì méjì fún àjọ PFIPC.

ṣùgbọ́n gẹ́gẹ́ bí abdullahi ṣe ṣàlàyé fáwọn aṣòfin pé àkáǹtì méjì náà kò ṣiṣẹ́ torí àjọ náà kùnà láti pèsè àwọn tó máa ṣe ìbuwọ́lù fún un ó wà nínú ìwé ìròyìn daily post náà ló gbé jáde láàárọ̀ tòní.

radio otunu weroyin na le ikoni jara 15 fm won ni enikan re o to ti bi gba kan je alaga gbogbogbo fo egbe oselu apc ni abdullahi ganduje o ma tu soro lori peter obi ati rabiu musa kwagwaso wipe latari ewe ticket ele ti won gba wipe awon o jade labe asia egbe oselu ndc yen nigerian democratic congress wipe je ri ticket to gba yi won kan ndara won laabo ni won le ri ijawe olubori lati ipinle kano rara o ile to di gbogbogbo to nbo lodun 2027 gege bi o se nba wa koro yin soro iyen ti oro na jade ninu wero yin daily post nibe ni o ti soro wipe eni to ti gba kan je gomina tele ni ipinle kano iyen rabiu musa gwagwaso wipe o gba ticket lati jade gege bi igbakeji are ninu to di gbogbogbo to nbo o ni awon won yi won ko ni imo won ko si ni oruko rere latari adari to da o won ni won ti sise debi pe awon lo jade siru ipo ti won jade fun o wa ni se ri peter obi nti e o ni se ri awon mejeji lo je pe lodo tohun ohun o ti ri daju pe boya won o jawe olubori abi won ko ibo ni ipinle kano o ni ki se aseyori kankan fun won o ni koda o ni oro won dabi eni ti o je pe o ti paresona ti ko ti debi to lo ni o ganduje na lo so eleyi di mimo laaro toni o wa ninu iwe iroyin daily post e ri foro video ganduje nbe nibi ton ti defila ton wo egbe kan ti won si gbe iroyin o jade wipe ganduje ni peter obi ati kwagwaso koda ticket te gba o ti ku ti pe ko debi to lo e lo gba change iroyin na ninu iwe iroyin daily post laaro toni lori oro obi ati kwagwaso na ni iroyin ele na ti jade o nibi ti won ti ni awon ti won je igun ele ti won se atileyin iyen fun obi ati kwagwaso ti won pe ni ok movement won ni won ti yan enikan o gege bi enikan to je pe adari ni ile iwe kan ti won pe ni abuja school of social and political thought iyen sam amadi won ni won ti yan gege bi olori ti o ma dari awon igbimo ok movement gege bi wero yin daily post bo se gbe jade won ni awon igbimo yi na awon ok movement inu won pede oro na loju opo x won o iyen lana ti se ojo isegun gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣàlàyé wípé ẹni gan náà ni yóò jẹ́ kíni ni yóò máa darí ìgbìmọ̀ àwọn alátìlẹyìn àwọn peter obi àti kwagwaso látàrí ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà wọn ni ṣe rí ok movement yìí wọn ni àwọn dúró tọ́ ò torí pé àwọn mọ̀ wípé dókítà sam amadi òun náà ló tó gba gbàsù lọ́yẹ́ ó jẹ́ òdímọ̀ ó jẹ́ ọlọ́gbọ́n bẹ́ẹ̀ náà ló sì jẹ́ olóye ó tún jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè rẹ̀ láti rí dájú pé irú èèyàn bẹ́ẹ̀ náà ni àwọn lè fi sírú ipò bẹ́ẹ̀ o láti kó àwọn èèyàn jọ kí wọ́n lè ṣe àtìlẹyìn ìyẹn fún peter obi àti rabiu kwagwaso torí pé àwọn jẹ́ alátìlẹyìn wọn wọ́n ní bẹ́ẹ̀ sì rèé àwọn kì í tẹ̀lé àwọn tí wọn ní àfojúsùn tó tọ́ ìyẹn lórílẹ̀‐èdè nàìjíríà o wọ́n ní ẹni tó ní àfojúsùn tó sì nífẹ̀ẹ́ ọmọnìyàn làwọn tẹ̀lé wọ́n ní ẹ̀fọkàn balẹ̀ o pé tó bá rí máa di ọdún 2027 wọ́n ní òkè náà ni ọ̀rọ̀ gbogbo yóò jẹ́ o ìyẹn obi and kwagwaso movement òun náà ló jáde nínú ìwé ìròyìn daily post ìyẹn fún ti òwúrọ̀ tòní ẹ fẹ́ gba change ẹ̀ inú ìwé ìròyìn daily post náà lẹ́ti bá ní ẹ̀kúnrẹ́rẹ́ òǹkọrin tàkà súfè tó tún jẹ́ agbẹjọ́rò tó tún jẹ́ ọmọ agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn fọlárin fàlànà tí gbogbo ayé mọ̀ sí fáàsì ó mà sọ̀rọ̀ láàárọ̀ tòní o fáàsì ni ṣẹ́rí ẹ̀yìn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà ẹ̀ tí ì ṣètò ó ní àti ìṣètò ó ní àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ti ìṣètò látàrí bí wọ́n ṣe ń pariwo lórí ohun tí wọ́n ń dojúkọ lórílẹ̀-èdè nàìjíríà ó ní kí wọ́n túbọ̀ múra sí dáadáa o torí pé ọdún 2027 ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ yìí ó ní kí wọ́n rí dájú wípé ohun tí wọ́n fẹ́ kí wọ́n sọ o àtòun tó fẹ́ ni kí wọ́n sọ gẹ́gẹ́ bí fàlànà ìyẹn first bad guy gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ o òun náà ló sọ̀rọ̀ lánàá ní ọjọ́ ìṣẹ́gun nígbà tí wọ́n ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò lórí amóhùnmáwòrán lórí ètò kan eléyìí níbẹ̀ gangan náà ló ti ní ṣe rí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọn tí ìbínú tó torí pé ọkàn wọn sì balẹ̀ díẹ̀ ó ní tí ó bá dé àsìkò kan ó ní wọn á bínú dáadáa ó ní ṣe rí àwọn olóṣèlú wọn ò fẹ́ kí àwọn èèyàn kí wọ́n ṣe ohun tó tọ́ látọkàn wọn jáde ó ní ṣe rí ó ní púpọ̀ nínú àwọn olóṣèlú ló jẹ́ pé gbogbo èrò wọn ni wípé àwọn èèyàn máa dìbò fún wọn ó ní kò sí bó ṣe lè wù kórí o ó ní ọkàn wọn balẹ̀ wípé àwọn
àwọn èèyàn ó jáde wọn ó dìbò fún wọn ó ní ṣùgbọ́n tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n bá mọ ohun tí wọ́n ṣe tí wọ́n sì farabalẹ̀ dáadáa ó ní gbogbo ẹ̀ ó máa yanjú ó wá ṣàlàyé ó tẹ̀síwájú pé òun mọ̀ wípé àwọn kan wà tó jẹ́ pé wọ́n ń gbọ́ ohun tóun sọ yìí tí òun sì ń sọ̀rọ̀ pé kì í ṣe pé òun sọ wípé kí wọ́n máa sọ̀rọ̀ sí àwọn olóṣèlú ó ní ṣùgbọ́n ohun tó bá ń dunni lọ́kàn èèyàn máa ń pariwo ẹ̀ síta ni ó ní ọwọ́ tó bá ń dunni a kì í ti bá bí aṣọ o falz náà ló sọ ilé ìdí mímọ́ láàárọ̀ yìí ó wà nínú ìwé ìròyìn daily post ẹ lọ gba change ìròyìn náà ẹ̀kúnrẹ́rẹ́ ó wà ńbẹ̀ láàárọ̀ yìí. Ìpínlẹ̀ Jigawa náà ni mo wà lórí ọ̀túnúwé ìròyìn láàárọ̀ tòní níbẹ̀ ni ìròyìn ti jáde síta gbàgàdà wípé arákùnrin kan rèé o ni wọ́n mà ní ó gbẹ̀mí mi ní ilé ìtura kan tó wà ní ìpínlẹ̀ Jigawa lẹ́yìn tó ti ṣe yọ̀m-yọ̀m-yọ̀m-yọ̀m pẹ̀lú ọmọ ogún ọdún kan o wọ́n ní bàbá kan rèé o ilé tí wọ́n ní ó mà gbẹ̀mí mi ní ilé ìtura tó wà ní Dutse ní ìpínlẹ̀ Jigawa gẹ́gẹ́ bí ohun tí àwọn àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa gẹ́gẹ́ bí ìwádìí wọn ilé tí wọ́n sì bá àwọn akọ̀ròyìn sọ tí wọ́n gbé jáde wọ́n ní àbá yìí náà ní ọjọ́ orí rẹ̀ tó ẹni ọgọ́ta ọdún ìyẹn 60 years ò ní wọ́n pe ọjọ́ orí bàbá náà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé tí ẹni tó jẹ́ agbẹnusọ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa ìyẹn SP Lawan Shizu Adamu gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé fún àwọn akọ̀ròyìn níbẹ̀ gangan náà ló ti sọ pé ṣé ẹ rí bàbá yìí ló jẹ́ pé wọ́n ní nígbà tí wọ́n máa dé ilé ìtura ọ̀hún ò ní wọ́n bá ọmọ ogún ọdún obìnrin ọmọ ogún ọdún náà lóbìnrin tí wọ́n jọ wà ní ilé ìtura lẹ́yìn tí wọ́n jọ jẹ tí wọ́n jẹ tán tí wọ́n mu tán òun náà ni wọ́n ní bí wọ́n ṣe yùnkẹ́yùnkẹ́ o wọ́n lórí yùnkẹ́yùnkẹ́ yìí náà ni bàbá ṣe tán o kó tó di pé bàbá ó ta téèrú nípa o ṣùgbọ́n wọ́n ti ní ìwádìí ti ń lọ wọ́n ní kódà nígbà tí wọ́n rí bàbá máa ṣe kí ni tí bàbá máa mẹ́yìn lọlẹ̀ tí wọ́n máa gbé bàbá lọ sí ilé general hospital ìyẹn ilé ìtọ́jú eléyìí tó wà ní Dutse wọ́n nígbà tí dókítà máa yẹ bàbá o bàbá wọn ni bàbá ti ta téèrú ń pa o wọ́n ní kí n bàbá jẹ wọ́n yẹ gbogbo àyẹ̀wò wọ́n ní pé lótìtọ́ lòdòdó náà ló jẹ́ pé gbogbo oúnjẹ tó jẹ àti mímu tó ń mu òun náà ló jẹ́ pé kò sí májèlé ń bẹ̀ o wọ́n ní ṣùgbọ́n yùnkẹ́yùnkẹ́ tí bàbá ṣe bóyá bàbá ti dàgbà ara bàbá ò ṣe dáadáa ọgọ́ta ọdún 60 years sọmọ 20 years ó lọ fà ó jìn o ṣùgbọ́n ìwé ìròyìn gbé láàárọ̀ yìí o wọ́n ní ọlọ́run ṣàánú ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́nu ẹ lọ gba change ìròyìn ọ̀hún láàárọ̀ tòní ẹ bá ń bẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ó wà ní ìwé ìròyìn daily post ló gbé jáde. Àdúrà mi ni wípé kí orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ṣiṣẹ́ tọ Christian tíkẹ́ẹ̀tì kí ẹni tí ó jáde fúnpọ̀ rẹ̀ kó jẹ́ Christian kí gbàkejì ẹ̀ náà jẹ́ Christian o. Pọ́ǹchì náà ló tari ìròyìn ilé náà wọ́ta láàárọ̀ tó ní o wọ́n ní gómìnà ìpínlẹ̀ Nasarawa ìyẹn Abdullahi Sule òun gangan náà ló sọ pé àdúrà tòun ó ní pé ọjọ́ kan ń bọ̀ tí orílẹ̀-èdè Nàìjíríà tí a máa gbé àwọn tí wọ́n máa tá a máa dìbò fún táwọn méjèèjì ó sì jẹ́ kírísítẹ́nì tí ẹni tí ó jáde fún pàdé ó jẹ́ kírísítẹ́nì tí gbákejì rẹ̀ náà ó jẹ́ kírísítẹ́nì gẹ́gẹ́ bí ó ṣe wá ṣàlàyé síwájú ó ní torí pé eléyìí gan ó ti ń tojú sú àwọn díẹ̀díẹ̀ o nígbà tó ń sọ̀rọ̀ náà lánàá ní ọjọ́ ìṣẹ́gun níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ní orí amóhùnmáwòrán lórí ọ̀rọ̀ òṣèlú níbẹ̀ náà lọ̀rọ̀ náà ti wá jẹyọ níbẹ̀ ló ti ní ṣe rí lórí ọ̀rọ̀ òṣèlú tó ń lọ lásìkò yìí ó ní lótìtọ́ lòdòdò onítẹ̀ bá wo inú ẹgbẹ́ òṣèlú NDC wípé Peter Obi àti Kwankwanso ó ní Christian àti Mùsùlùmí ó ní wọ́n ó ní ṣùgbọ́n ṣe rí ẹgbẹ́ òṣèlú APC ó ní àwọn Muslim ticket ó lóun ni wọ́n ṣe kí ni òun làwọn máa já o ó ní ṣùgbọ́n àti rí Christian ticket látìgbà tí orílẹ̀-èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ ó lóun sì ń gbàdúrà pé ọjọ́ kan ọjọ́ kan yóò jáde ó ní tó bá sì ti jáde kí wọ́n sì yí dájú pé wọ́n ń wín ni o ìyẹn ni pé wọ́n jáwé ìlú borí ó ní nǹkan tóun ń gbàdúrà fún nù Sule ló sọ bẹ́ẹ̀ ìyẹn gómìnà ìpínlẹ̀ Nasarawa Abdullahi Sule ló sọ eléyìí di mímọ̀ láàárọ̀ tòní ẹ bá ìròyìn ọ̀hún nínú ìwé ìròyìn punch ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ́ẹ̀ láàárọ̀ yìí.

0: wọ́n ní èèyàn kan ló gbẹ̀mí mi tí wọ́n sì gba àwọn mọ́kànlá lẹ̀ lára àwọn arìnrìn àjò tí wọ́n rìnrìn àjò lọ́wọ́ àwọn bandits ìyẹn ní ìpínlẹ̀ Zamfara. Ìròyìn yẹn náà jáde láàárọ̀ yìí ẹjẹ́ máa mu ní kókó torí àsìkò wa o. Bákan náà náà ni wọ́n ní àwọn mọ́kànlá o ló jẹ́ wípé wọ́n ti fura sí wọn o wípé wọ́n jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram eléyìí tí wọ́n da omi àlàáfíà ìpínlẹ̀ Borno tí wọ́n dà á láàmú. Ó wà nínú ìwé ìròyìn náà láàárọ̀ Daily Post náà ló gbé jáde o. Tẹ bá náwó gan ẹ bá ìròyìn ọ̀hún bẹ̀. Wọ́n ní àwọn ẹṣin ò kọ́ kú fẹsẹ̀fẹ́ o nígbàtí ọwọ́ àwọn ọmọ ogun dùn wọ́n dáadáa tí wọ́n sì ní wọ́n gba àwọn mẹ́wàá eléyìí tí wọ́n ní wọ́n jí gbé lẹ̀ ní ìpínlẹ̀ Sokoto nígbàtí ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ẹṣin ò kọ́ kú ọ̀hún tí wọ́n jọ fi ìjà tí wọ́n fi pẹ́ta kó tó di pé
1: ọwọ́
0: àwọn ọmọ ogun ó dun àwọn ọmọ àyàn mẹ́wàá sílẹ̀ tí wọ́n ti wà lákàtà àwọn ajínigbé náà kó tó di pé wọ́n iláyé o wọ́n fi ṣe o gbogbo ara lóògùn ẹ̀ wọ́n lè fetefe wọn ò lè ìwé ìròyìn Daily Post láàárọ̀ tòní. Ẹja mélòó náà wọ́n ní gbajúgbajà.
2: Fẹ́sẹ̀
0: adẹ́rìn pòṣónú lórí ẹ̀rọ ayélujára èyí tá a mọ̀ sí content creator DJ Chicken wọ́n ní wọ́n ti fílẹ̀ o ní ọgbà àtúnṣe kirikiri látàrí ẹ̀sùn eléyìí tí wọ́n ní wọ́n fi kàn án gẹ́gẹ́ bí ìròyìn Daily Post ṣe sọ. Wọ́n ní DJ Chicken òun ni wọ́n ti fílẹ̀ lánà tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun lẹ́yìn tó ti lo bí ọ̀sẹ̀ méjì ní ọgbà àtúnṣe náà látàrí pé ó ti gba òmìnira lórí fídíò kan eléyìí tí wọ́n ní ó jà rẹ̀rìn lórí ẹ̀rọ ayélujára eléyìí tí wọ́n ní adẹ́rìn pòṣónú lórí ẹ̀rọ ayélujára náà.

0: bó ṣe rí lọ́kàn tí ní kẹ sọ ò èròǹgbà oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ò ẹ̀lú ẹ̀ka ọ̀rọ̀
1: ẹ̀ka ọ̀rọ̀
0: ọba yín rédíò yín rọlẹ̀ ọ mo ti sọ ò
1: ẹ̀sà
0: orúkọ yín àti ibi tẹ ti ń pè wá.
1: Mi ni Báṣegun. Báṣegun Àgbàkùnrin Kánlágége.
0: Báṣegun Bósà.
1: Àgbà òní tán lágége.
0: Ok, àgbà òní tán ẹ̀ka
1: ọ̀rọ̀. Ẹ̀ka ọ̀rọ̀. Ṣẹ̀rí

0: Nípa ọ́ tó bá tó àsìkò yẹn tó bá dùn mọ́, kò ní fẹ́ kúrò. Ó máa fi kọ́ ẹwọ́ pé iṣẹ́ tó ń dáwọ́lé wọn tí ì parí ẹ̀. Àwọn Hausa gòrò rẹ̀ gbọ́wọ̀n gbọ́kàn. Ó tètè tú ọ̀rọ̀ ẹ̀ sọ, kó tó ètò ẹ̀. Wọ́n jẹ́ kó mọ̀ nípìn pé ọdún mẹ́jọ tó bá pọ́ síbù fún ẹni tó wà ń bẹ̀, tó bá dìbò fún lẹ́ẹ̀kejì, kó dúró lórí ọdún mẹ́jọ yẹn. Bẹ́ẹ̀ni kejì ó dàbẹ́ ni pé mo gbọ́ fẹ́rẹ́fẹ́rẹ́ pé ìyàwó ààrẹ tó sọ̀rọ̀ nípa sọ.
1: Wọ́n lọ sí ìlú kan, wọ́n lọ ìlú kan láti lọ ṣe agbátẹrù fún àwọn tí wọ́n ń ṣòwò aṣọ nílùú náà.
0: Tó ó tó dàbẹ́ ni wọ́n fẹ́ pé ó ní tó bá ti jẹ lẹ́ẹ̀kejì aṣọ la máa rú. Tó mọ̀ ní tó kàn. Mi ò pọ́ mọ̀ ní tó kàn. Tó olórí òye ó fẹ́ pàṣẹ fún mi nǹkan tí máa wọ ni. Tó jọ ọdún mẹ́jọ kan fẹ́ lò ni. Kọ́pọ̀ ìyá yẹn. Ṣàkíyèsí ọlọ́mọdé kẹ́mi ṣìṣe ìbàlẹ́yàn àwọn ọ̀rọ̀ tó ń sọ kì í sọ̀rọ̀ ìjọba. Ṣé ọ̀rọ̀ tó mọ màmá bàbá Fulani bàbá Fálànà sọ ọ̀rọ̀ tó tọ́ ní ká pariwo sétí ààrẹ ohun tó ń dùn wá ń bá a fẹ́ ebi pọ̀ jù nílùú ọlọ́run ní ṣebí pa wá.
1: Àmì ẹ̀ṣẹ̀ mọ̀ ọlọ́ríwó
0: ọ̀tún
1: fáàsì ní àlìyò dot jordan 105 fm. Ìwò wa ò tí ì tó lórí ohun tá à ń dojúkọ. Ẹ̀lú ẹ̀ káàárọ̀.
2: Ẹ jẹ́ màbínú Akinọlá Akínfà látàbẹ̀sán ètò lógún ló pè padà.
1: Mo dà sá.
2: Màdám tó sọ̀rọ̀ sẹ́ẹ̀sẹ́ ló jẹ́ kí n pè. Ṣé ìyàwó ààrẹ ò wá gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ rárá ni. Nǹkan tí wúwà ẹ̀ṣọ́ tó bá tán bá lè gbọ́ Yorùbá. Nǹkan tí wúwà ẹ̀ṣọ́ tí ó fẹ́ ká máa gbé àṣà tiwa láwùjẹ́.
1: Ẹ bàbá.
2: Nǹkan tó ń tọ̀ wá tọ
1: nìyẹn. Bàbá ẹ̀mọ̀kan oríkálùkù náà ló ní èròǹgbà tiwọn.
2: Ẹ má jẹ́ ká ẹ ká àwòká tó sọ.
1: Ẹ ṣeun sá. Ẹ ṣeun.
2: Ẹ ká àwòká tó sọ pé yàtọ̀ náà gbé lè náà ṣe bí báyìí. Ọkọ̀ bá wọlé lẹ́ẹ̀kejì. Àbùkù máa máa lò ní.
1: Ó dà ẹ ṣeun.
2: Ẹ ṣe bí. Àwọn ará yẹn pọ̀ tà jọ kò ní wáyé mọ́ lóòótọ́ yẹn. Pé ká máa gbé àtàtù náà lárugẹ. Àkọ́wà ti àbàbí yá yẹn gbọ́.
1: Ó dà ẹ ṣe gan sá. Ẹ ṣe gan sá. Ẹ má jẹ́ ká máa gba ọ̀rọ̀ ara wa bí ẹni gbàgbé ọtí. Bó bá ṣe rí lọ́kàn tiyín ni kẹ́ ẹ jẹ́ ká jọ gbé kalẹ̀. Gbogbo wa náà la jọ gbọ́ ìròyìn láàárọ̀ yìí. Ẹ̀lú ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀.
1: Ẹ sá.
3: Bàbá tó gbà fún
1: ìyàwó orúkọ tí orúkọ tí
3: yàtí
1: orúkọ tí yín sàbí
3: orúkọ tí yín sàbí orúkọ tí yín sàbí orúkọ tí yín sàbí wọ́n máa ń pèsè rọrùn ṣùgbọ́n ti ní káṣígbá tó ń jẹ́ ní wọn ṣe ọ̀ṣẹ́ nínú ọdún pa ogun èèyàn ń sọ̀rọ̀ ní ìpínlẹ̀ kan.
1: Orúkọ yín sàbí tẹ́tí pé wá ẹ má jà sọ ètò tòní di a máa gba ọ̀rọ̀ bí ẹni gbọgbọ́ tí mo ra lọ́wọ́ o ẹ já sọ bó ba ṣe 09063352 ẹbí kan náà náà gbogbo wa kó lè dá náà ni ẹ jẹ́ ti ẹ̀ mú tẹ́sí mú ní ìròyìn tá a mú lànà nípa àwọn ọlọ́pàá ilé tí wọ́n máa ń dúró sí ojú náà láti máa

0: kẹsàn.
1: Bàbá ẹ̀ ló sọ rẹ̀ pé aṣọ ọṣẹ ọwọ́ aṣọ ló kọ̀.
2: Ẹ sọ ti ti
3: Your favorite tunes are just a click away. You
1: feel it.
2: Bàbá ya ma bínú. Ẹ jẹ́ mú ìròyìn, ìròyìn dáa mú dáa rẹ̀ pọ̀. Ẹ jẹ́ káwọn tí wọ́n pè wọlé. Ẹ ló ta ló wà níbẹ̀ káàárọ̀. Ẹ má jà ṣẹ́ni tẹ́ ẹ bá pè wọlé, ohun tẹ́ ẹ bá sọ, ẹ ti sọ ti
4: This is Jordan.

0: Social media. Follow us on social media. Facebook Jordan 105.
1: Agba won iya wa tawon baba wa ti won dari wa lorilede Nigeria. Amore na ni, amore wa na ni edun kan wa
0: 5 FM. Twitter Jordan 105 FM. Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.
1: Na la so egbon kan ti omo falana so oni pe ka pare dada. Elo e ka ro. Ebi ni gbogbo wa nkan na ni gbogbo wa gbogbo eyin ebi Jordan FM ebi MC rawo e ja jo se papo ko hun wa jo kan ka fi mo so kan ka gbe soke ehun na ni ise emi ati 09063352 tabi 07051697912 awon iroyin ta ti mu la ro iba olo se yi lodo yin papa julo lori oro Peter Obi olodun merin lo hun o lo egbo awon kan ni oro oselu lo nso awon kan ni o le se awon kan ni boyo ti e fe kan ko hun ti e wa lara awon ti won ti ja re lori lede ni lo fi so pe ko hun ti e lodun merin ko na wa la kole pe Peter Obi o ti ja re lori lede eyi re je yin lo e ba wa yire do yen lo le dakun
2: e ka ro
1: e ka ro eyi re do yin lo le tabi ke pa sa
2: mo di ko di radio
1: e seun oruko yin abi te tin pe wa
2: Olorun wa pelu oruko mi ni Afa Iru Olorun lati Adi Agasai.
1: O ya Afa.
2: Se ri nipa oro ti Obi so. O da bi pe o n tara e ni o da o n tan. Nigba ti Sagari si ijoba lorilede yi. Nigba ti won ko bere odun merin ni won ni Sagari ma lo. Ti Sagari ba ti kuro Yoruba na ma bo be. Won ni da MK Abiola nigba na Olorun. Ìgbà ìlàyé MTN àti UPS ọ̀rọ̀ 79 mo ń sọ yìí. So ngbà tí Jagari máa parí ọdún mẹ́rin ẹlẹ́ẹ̀kẹ́ àkọ́kọ́ tó túbẹ̀ sí ní campaign ẹlẹ́ẹ̀kejì ó fi hàn pé ọ̀rọ̀ tó sọ wọ́n ya pa àdéhùn. Òun la Abiola fi kúrò nínú MTN nígbà náà. Ṣé ń gbọ́ mi? So ìdí eléyìí ni pé gbogbo yìí tó ń sọ ẹ̀ ó ń tara ẹni. Nàìjíríà ti kọjá nǹkan tẹ́nìkan ni máa sọ fún òun fẹ́ máa tàn wá ọlọ́run wa pẹ̀lú wa.
1: Àmì ẹ̀ṣin gọ̀ọ̀sà fà.
2: Nǹkan tẹ́nìkan ti fẹ́ sọ ni wípé lórí ọ̀rọ̀ ti àwọn tí máa ń sọ̀rọ̀ tí wọ́n fẹ́ máa bú àwọn kan lórí kíní tẹ́ ẹ bá ti rí tẹ́nìkan fẹ́ máa wígbé ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ gbọ́ mi.
1: Bẹ́ẹ̀ni.
2: Ẹ máa pa fóònù.
1: Ẹ̀ṣin.
2: Kò ń ṣe ti àfojúdi ẹ máa pa fóònù torí pé ní kéèyàn búyàn kéèyàn náà sọ ìrírí nǹkan tó wà lẹ́mìí ẹ̀.
1: Bẹ́ẹ̀ni ìrọ̀lẹ́ kárìkùn ẹ ṣeun. Ẹ ṣeun gan ṣe é o ti rí 09063352 ẹ̀lú ẹ̀ka àárọ̀ o.
2: Ẹ̀ka àárọ̀.
1: Ẹ̀ka àárọ̀ sà.
2: Àbíláwájà.
1: Ẹ bá ń yí rédíò yín ẹ̀ lọ́lẹ̀ sà.
2: Ẹ mo ní fíndì ẹ mọ̀.
1: Ẹ ṣeun orúkọ yín àti ibi tẹ̀ ti ń pè wá.
2: Apostle Adigari ló ń bẹ̀ yìí.
1: Láti bó sà.
2: Láti láfẹ̀wá ìpele.
1: Ok sà, à ń gbọ́ yín.
2: Olúwa wa pẹ̀lú wa.
1: Àmì.
2: Ṣé ẹ rí olúkálùkù ló ní opinion ti ẹ̀? Ṣé ẹ rí ìtẹ́fẹ́ sọ pé òbí ń rọ̀ yẹn ní irọ́ ló fà? Òun ló mọ nǹkan tó wà nínú ọ̀kan ẹ̀ tó fẹ́ ṣe. Ṣé ẹ gbọ́dọ̀ mi? Ṣé ẹ rí pé kọ́nà ọba kọ́nà lọ́wọ́?
1: Nísà ẹ ṣe gan sa. Apostle Adéjàre láti Láfẹ̀wá Ìtẹ̀lẹ̀. Hello, talo.
3: Everybody, this is a sweet and it's about to get all funky today.
1: Wa lojo opo e ku ojumo.
4: Ile taro.
1: E karo sa.
4: Nta ba ti lojo do ra fun tere.
1: Lati.
4: Ipe ipe.
1: Itire. Okay, sir.
4: Oko ato to wa.
1: Yes, sir.
4: Ato kan aparo oda.
1: Ami, sir.
4: Ati pele wa lati wipe awon abosun won mi agbara awon to dara to pa awon deede.
1: Adupe.
4: Lagbara
1: ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ

0: 0803352. Ẹ kú ojú mọ́.
1: Hello.
0: Ẹ káàárọ̀ sá.
1: Ẹ káàárọ̀.
0: Yes sir.
1: Wọ́n ti mú mi Abdulkadir Abdulwasil láti Ànípájà.
0: Ẹ káàbọ̀ sá.
1: Ẹ lọ sá. Èyí tí mo fẹ́ mẹ́nu bá ń bẹ̀ ni ti ọ̀rọ̀ àwọn àjọ àmìtánná lọ dálẹ̀ nípínlẹ̀ Kwara yìí. Ẹjọ́ bá mi mọ́ bínú. Local government wo lẹ́ dálẹ̀ sí. Ìlú wo?
0: Ohun àrán ló wà.
1: Ẹ ok. Lápẹ̀ local government wo? Mo fẹ́ kọ̀ lẹ́tì kankan mẹ́nu bàbá mi mọ́ bínú.
0: Ok, mo ń bọ̀, mo máa bá yín wò ó sìn, ó wà ń bí. Wọ́n ní ó wà ní ohun àrán ni ó wà ní ìrẹ́pọ̀dùn. Ìfẹ́ ló ìrẹ́pọ̀dùn ló kàn.
1: Mo dúpẹ́ kọ̀ lẹ́tì kẹ̀ torí ńgbà tó mú gbọ́ lárọ̀ láwọn nìkan. Ìfẹ́ ló dùn náà pé.
0: Ìrẹ́pọ̀dùn.
1: Ìrẹ́pọ̀dùn ló wà.
0: Ìrẹ́pọ̀dùn.
1: Ọlọ́run á fún wọn ṣe o.
0: Àmì o. Ẹ ṣeun gan.
1: Aṣẹ́gun fún Adílẹ̀ o.
0: Àmì àmì.
1: Ẹṣẹ́ ọba mi à ń bá yín bọ̀.
0: Ẹ ṣeun gan sá. 0906003352.
2: Múnà dúpẹ́ fún ọlọ́run ọmọ kọ́lá ṣe ṣe ni pé
0: láti bọ̀lẹ̀ tí ń pè wá náà.
2: Láti bẹ́gà.
0: Ok sá.
2: Orúkọ tèmi ni Oríyọmí Àjàdí.
0: Ok sá. À ń gbọ́ yín báyìí.
2: ọmọ kọ́lá ṣe ti lèmi náà. Inú mi dùn pé tọ́ba lè bá a fi bárà kẹ́sí ìlú Kwara. Inú mi adùn púpọ̀. Ọlọ́run á jẹ́ kí ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́.
0: Àmì o.
2: Ìtẹ̀síwájú wa bá gbogbo okùn Nàìjíríà lápapọ̀.
0: Àmì.
2: Ẹ̀rẹ́ kejì ni pé kan tó bá wa ṣe bóúnjẹ́ ṣe tún pọ̀ ebi pọ̀ nílùú bá mi ebi pọ̀ ní tọrọ jẹ́ Nàìjíríà wa ní tọrọ jẹ́ o.
0: Àmì o. Àmì o.
2: Ọjẹ́ kan bá ṣe tó ń jẹ náà.
0: Ẹ ṣeun.
2: Ọ̀dẹ̀ dúpẹ́ lórí bárà kìíní ọlọ́run fún wa ṣe.
0: Ẹ ṣeun sá.
2: Ṣe kan bàbá mi ọlọ́run àgbà.
0: Àmì sá yẹ sá Mr. Oríyọmí Àjàdí. Ẹ̀lú ẹ̀ kó ojúmọ́ ẹ káàárọ̀ o.
3: Ẹ̀mí ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ má bínú kọ mi ìdẹ lálẹ́ kó padà.
0: Ok sá.
3: Mo fẹ́ kọ́ lórí ohun tí ọmọ Kọ́lánà sọ.
0: Ok.
3: Owó ń ṣe Nàìjíríà ni kí ni tó ń ṣe fáwà. Iṣẹ́ wo ló ń gbé? Ebó ń kọrin kó fi orin ẹ̀ kò tẹ̀. Àǹdẹ̀yìn tó ń sọ pé àti ìṣètò. Mo fẹ́ fi gbọ́dọ̀ máa sọ náà nìyẹn. Kì í ṣe àìṣètò àwa ọmọ Nàìjíríà ni ò jẹ́ pé rí bó ṣe rí. Ìpìlẹ̀ tó wà nílẹ̀ ò lè mú wa lọ síbì kankan. Kò lè mú wa lọ síbì kankan. Kì í ṣe ìbò níṣòro tá a ní. Àwọn kúkú tó dì mí. Ìṣòro ìbò kan níṣòro wa. Ìṣòro wa ni pé ká tó pìlẹ̀ ṣe. Gbogbo ọ̀rọ̀ security tá a ń sọ ìṣòro ẹni wọn bá ìpìlẹ̀ tí bàbá yẹn ń fọgbọ́n tó ṣe díẹ̀ díẹ̀ ẹni tó ti nípa. Àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni sọ pé máa ń sọ lédè ìlú pé 1999 constitution wọ̀ tó kù. Ibi tẹ̀gbàjọba ni sáwà aráàlú.
0: Ẹ ṣeun gan sá. Tí bá lè mú ìpè méjì sí tó di pé a máa lọ torí ètò mi ń bọ̀ ìlera Èkó ẹ bá pàdé tẹ́ sì gbọ́ ní kété tèmi bá ṣe tán. 0906003352. 0906003352. Ẹ káàárọ̀. Ẹ máa yí rédíò yẹn lọlẹ̀ tẹ́ bá ti pè wá torí ariwo yẹn ò ní jẹ́ ká lè láǹfààní láti gbọ́ ohun tẹ́ fẹ́ bá wa sọ. Ẹ kojúmọ́. Ẹ káàárọ̀. Ẹ bá yí rédíò yẹn lọlẹ̀ sá kẹ́ bá mi dá sí.
3: Lọ́túkọ̀ mi yẹ́dù.
0: Orúkọ yín àti bíjẹ́dù pé.
3: Orúkọ mi ni Maru Maina Adéjọ́bí mọ̀ ń pè láti Agbado Jẹ.
0: Ok sá.
3: Ṣé rí gbogbo àwọn tó ń pè pé ìlú ilé kò sóúnjẹ? Tó bá gbé ètò ààbò tó bá fẹsẹ̀ mọ́lẹ̀ dáadáa tí àwọn àgbẹ̀ bá rí kò lọ oúnjẹ àpọ̀ lò àti àlìkà ṣe pé ìpínlẹ̀ ọlọ́run fún bàbá tinubu ṣe gẹ́gẹ́ bó ṣe ń ṣègbésẹ̀ ètò ààbò ìkọ́lọ́jẹ́ kò rí ṣe. Àwọn àgbẹ̀ tí òun kò lọ gbé gẹ́gẹ́ pẹ̀lú bàbá mi ní pàrọ̀ fún yín. Àmì tún sọ òkè òkè lẹ́ẹ̀ máa lọ ẹni wá lẹ́lẹ́gbàrá ọlọ́run.
0: Àmì o. Ẹ ṣe gan sá. God bless you sá. Yes sá. Ẹ já máa lọ láàárọ̀ yà ní lè gba ìpè kankan mọ́ àsìkò tí kò wá ní papamọ́ra. A lọ darapọ̀ mọ́ ìlera Èkó ètò tí ó kànnù. Àdúpẹ́ eré gbogbo tún di ní ọ̀la lágbára Elédùmarè lórí ọ̀tún inú ìwé ìròyìn níbi tí a tún ti mú àwọn ìròyìn tó bá tún jáde jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àti àgbáyé wa fún wa tí ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin ẹbí ọ̀túnúwé ìròyìn ojú òní ti ìyìn náà nìtàn lọ́wọ́ yẹn. Adúpẹ́ lọ́wọ́ Peter Ọláníyì pẹ̀lú Razak Adéjàre tajọ wà nílé agodo táwọn ọmọ ojú ẹ̀rọ fún mi láàárọ̀ yìí. Olóòtú àgbà bàbá wa Larry Johnson eni jabo ajosepo wa oni baje emi tin to to eri oluwa gbe mi leke adebayo mo so fun wa pe loni ri daju pe o pa enikan lerin je ke eyan kan rerin latara re o se pataki nkan to lanran mi si o fun loni nu MC Rao lo ko mi agbalagba omode tin pe gbe baba e lo ko oni ojo anu ara anu gba mo yo o olorun ba mi san ise karo o

0: láti rí gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní.
1: Tẹ́ ẹ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ ìkànnì ẹlẹ́lùbáríkà yìí, Jordan 105.5 FM. Mo mà kí wà pé a kú ìfọmọ ènìyàn ṣe. Ẹ̀kú ọ̀gìnì tì yí o, gbogbo ẹ̀ tí ń ṣe pọ̀kọ̀ ṣinṣin, a bá wa lára mu. Kò ní nira fún wa lágbára lọ́wọ́ ọba láwùrábí, àmì àṣẹ Ìdùmàrè. Kì í rí àgbà kọ́mọdé mọ̀. Kì í rí àgbà kọ́mọdé mọ̀. Àbí ọ̀rọ̀ ẹ̀yin àgbà ni. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ ẹ ti jókòó tọgbọ́ntọgbọ́n lénìí láti tún bomi ọgbọ́n mu lórí ètò yìí. Jáwọ́ ń bẹ̀ jáwọ́ níkà. Pẹ̀lú ọmọ yín alálùbáríkà ni agbólóhùn bí ọ̀jẹ̀ dẹ́ndẹ́ bí àgbà ọ̀bẹ́ ìwẹ̀rùjì àpáǹtí òpejò. Kò ní bàjẹ́ o. Ó dáa. Torí pé ibi tí mo fẹ́ yà lénìí jìn, ibi tí mo sì ń lọ kò jìn. Àbí ibi tá ń lọ mo ní kò jìnà kò jìnà. Ibi tá ń yà sí ló pọ̀. Ẹ máa fọkàn bá mi lọ o. Ẹ jẹ́ ń pe àkórí ìfáàrà mi lénìí ní ọwọ́ Májèlé. Ọwọ́ Májèlé ni mo pe àkórí ìfáàrà mi. Mo ti sọrí ṣùgbọ́n ọ̀nà tí ń tún gbà sọ lénìí yóò yàtọ̀. Ọwọ́ Májèlé, gbogbo irúgbìn kan ló máa ń wù, ṣùgbọ́n àti rere àti ìdákejì ẹ̀ ló ní èrè. Bí èèyàn bá gbin irúgbìn kan, ó lè máa wù, ó lè kú, ṣùgbọ́n irúgbìn míì tó bá kú tán yóò tún padà wù ni. Fún àpẹẹrẹ, ká gbin ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ á kú, ìmí á ṣe bẹ́ẹ̀ pé ó ti kú lọ pé kò ní wù mọ́, ṣùgbọ́n bójò bá rọ̀ sí àbí bómi bá ta sí á tún padà jí padà. Ẹ máa fọkàn bá mi bọ o. Ọwọ́ Májèlé ni mo pè é. Gbogbo ṣèkàṣèkà ẹrántí ọ̀la àti àtúbọ̀tán, ọlọ́run mi ló wo bẹ́sàn. Ọlọ́run mi ló wo bímọ àmọ́ òun bẹ́sàn. Ẹ̀sán ni bó ṣe eré àbọ̀ wá bá bó ṣe eré wá bá ń bẹ̀. Ìtàn kan ni mo máa fi làdí ọ̀rọ̀ mi lénìí. Kálásìkò bá wà ni màá bèrè ìbéèrè kí n lè mọ̀ bóyá mo máa rẹ́ni tó máa gbà á. Ẹ máa gbọ́ mi o. Ọmọkùnrin kan ni ní ọjọ́ kan ṣàdédé ni wọ́n rí òkú rẹ̀ nílẹ̀ nínú ilé. Ewúrẹ́ wọ́n bá sáré gbé. Ìgbà tí wọ́n máa gbé délé ìwòsàn, brought in dead, ó ti kú. Kí ló ṣẹlẹ̀? Kí ló pa á? Wọ́n bá sáré ní ọ̀dà CCTV wà nílé. Ẹja lọ wo CCTV. Ni wọ́n bá rí wípé ọmọkùnrin yìí ó bu oúnjẹ méjì sílẹ̀ nínú ilé. Òun àtọ̀rẹ́ rẹ̀ nìkan ni wọ́n ọ̀rẹ́ rẹ̀ kan ni wọ́n jọ ń gbé. Oúnjẹ ìkíní tó gbélẹ̀ ó bu Májèlé sí. Oúnjẹ ìkejì ó gbélẹ̀ kó òun jẹ́. Ó ti roka, ó ti bọbẹ̀ lẹ̀. Nígbà tó mú Májèlé yẹn wà nínú pépà, ó fọwọ́ bù ú, ó bù sínú ọbẹ̀. Nígbà tó bù ú tán, ó lọ, ó fi ọwọ́, ó ṣí tààpù. Nígbà tó ṣí tààpù yẹn tán, ó padà, ó ṣọwọ́ nínú tààpù yẹn, ó ti tààpù padà. Ṣé mọ̀ pé ó ti ṣọwọ́ Májèlé? Nígbà tó padà dédé oúnjẹ tiẹ̀, ó jẹun. Nígbà tó jẹun, lẹ́nu oúnjẹ yìí náà ló kú sí. Ọ̀rẹ́ rẹ̀ tó fi Májèlé sínú oúnjẹ, ọ̀rẹ́ ló wá padà dé, a rí wípé ọ̀rẹ́ òun ti kú. Ẹ̀wọ̀n rè é. Torí òun ló bòkú rẹ̀, òun ló pa àbí. Kí láti ṣe léyìí sí? Ọ̀rẹ́ yìí bá sáré jòlìjòlì lọ́ fi gbé lọ ilé ìwòsàn. Àmọ́ CCTV yìí ló tú àṣírí. Àṣẹ ẹ̀ ọ̀rẹ́ tó ń fi Májèlé sínú oúnjẹ yìí kò mọ̀ pé ọ̀rẹ́ òun ó ti fi CCTV sínú yàrá. Torí ọ̀rẹ́ tibí tó wà láàyè yìí, òun ló gba yàrá tẹ́lẹ̀ kó tó gbẹ̀yìn tibí mọ́ra. Ṣùgbọ́n Ọlọ́run ti ń gbọ́wọ́ rẹ̀ gájú tèmi lọ lójó fi Májèlé sínú oúnjẹ fún un. Ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí wípé kí ló pa ọmọkùnrin yìí? Ṣèbí ọwọ́ tó fi Májèlé sínú oúnjẹ fún ọ̀rẹ́ rẹ̀ ó ti lọ ṣàn? Ó ti sọ Májèlé kúrò, kódà ó fọṣẹ fọwọ́ gan ni. ni to fun ri pe ko si majele lowo re mo nigbati e si ma won lopa ke yan ba baru igiwo lopa orilede Nigeria number 1 001 ke ma ba rin ko magbon ko le gbon mo omo ba mu iwa adejo bi ke ma ba rin ko magbon ko le gbon mo awon lopa to loye won wa joko ti recording ye won wo ngba ti won wo daada ni won ni ohun lo para re ninu mimo ni won wa ni se ri owo to fi bu majele ye lo fi shit tap owo yen ti wa lori tap already majele ti wa lori tap o wa sowo nigba ti o pada fe lo ti tap pada majele to wa lori tap yen o ti fowo ko pada lo lo fi jeun hey be yo ba ni ka meji a fi ko sera e ninu e ohun lo pa owo majele ohun lo pa nitori pe o fe pa eni to se lore hey olohun gbogbo eyi te lanfani ati ma gbo mi leni adura ti mo fe gba fun ani wi pe ore ta ma se to ma dibi to ma pawo olohun ma ja se o ai mo ye eni to ti se lore ri to je pe ko to lo nwa si elese egbo aimoye en to se lore ni te pe ohun lo wa subu re sugbon bibeyin pe oni en to ba fi buburu so ore oni buburu oni ku le laye owo majele ni mo pe bo ba fi owo se kafe nikan bo ba se kafe nikan bo pe boya ha wa pada gba
2: Jordan Knight Show, and today we'll be discussing
3: the voices you need at work all day, every day till payday.

ojú ọjà níbi tẹ́yìn náà ti láǹfààní láti gbé ìpolówó ọjà àti kéde yín wá káfi ti wá káfi gbé ti yín lárugẹ. Ẹ gbọ́ ohun tẹ́ ń tà wá ẹ bá lo àṣejìrì pọ̀ ẹ rí pé ẹ tà ní ń tà kọmọ ẹranko míì tó tà ìbàrẹ̀ wọ ọlọ́run. Kí ló ń ṣẹlẹ̀ nígboro kí ló ń ṣẹlẹ̀? Àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn wọn fìjà pẹ́ta ní ìwàyà ní Yàbá. Àwọn ọmọ oko àgbọn àtàwọn ọmọ ìwàyà wọn bẹ̀rẹ̀ ìjà tá à ń wí yìí. Ìjà burúkú olóró igò oko bẹ́ẹ̀ náà là ń gbọ́ tako. Ẹ̀yin ọlọ́pàá ẹ bá wa wọnú ìwàyà lọ sóko àgbọn. Àwọn ọmọ yìí ẹ bá wa kó wọn ṣe mọ̀ pé a fẹ́ dìbò. Ok, gbogbo àwọn ìbọn tí ń bẹ lọ́wọ́ ohun ìlẹ́gàlì yìí báwo làwọn ọlọ́pàá ó ṣe rí i? Bóò ni wọ́n ti rí i? Mà dúpẹ́ o, nígbà kan tá a wà lọ́hùn yẹn tí ìjọba ní gbogbo àwọn tí

0: ibon lowo kun a ma ko le ah en to je ki wo olopa lo le di Nigeria lowo yi won mo ipa ta ko ngba yen be ni lori wi pe opolopo nu awon janduku ajagungbale ti won pe wa ta den confide ton confide ninu wa ti won wa ko bo won oh ko bo fun mi o eh eh mo ndirect won ti odo awon olopa ti won ko lo ni o nigba yen se won tun ni siru e na bayi ah ah yeru e o tori ibon tin be lowo awon omo yi po o o po gbogbo atiko la je ogun ibon gba ko la jogun bon o olorun sanu wa ni awon mo ibere ja hey se mo yi pe ojo gbogbo n to le ojo kan to ni nkan awon olopa kan re ise ti bo lowo won bayi be ni ko jabo o lo papata ni ise lo papata lowo won ni ni ibi kan e to je oga olopa awon ajo tin gbogbo ti iwa ajebanu ay ke mo wa lori platform won ni ogbe oko lo nwo oko lo won da mo won ba da duro won e start e 60 kini kan 1000 won gbo lowo re nibe ni won ti ko seniority is not forever ah awon je kan wa le pe seniority is forever ni o kọlọrun ṣàánú wa ni ṣe ń fọkàn bá mi bọ̀ ṣá àwọn yẹn ti wọ gàù báyìí wọ́n wọ gàù lọ́wọ́ yìí báyìí ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àwọn àjọ tí rí sí ìwà àjẹbánu icpc wọ́n dá dúró lẹ́yìn tó sọ̀rọ̀sọ̀rọ̀ tán wọ́n ní orí fún àwọn lówó ìyẹn náà ṣe é fún wọn ọwọ́ ti bà wọ́n báyìí ẹni tó kù náà ń bọ̀ tìyí ń bọ̀ ó òkú tó kú sílẹ̀ tá a wẹ̀ fún ni nígbà tá a gbéjókòó ó fọrùn sọ fáwọn tó ń wẹ̀ fún wípé tìyí náà ń bọ̀ kí ló dé tó jẹ́ pé àwọn tí wọ́n ń pa àwọn èèyàn yìí apanijayé ni wọ́n wá dà wọ́n sì pa ẹlòmíì tí wọ́n bá pa á tán wọ́n tún máa rìn fandafanda láàrin ìlú kí ló dé tàlàṣẹ àfikọ́ lọ́hún ṣàánú o àfikọ́ lọ́hún tètè gbà wá lórílẹ̀‐èdè yìí lọ́sẹ̀ tó kọjá la gbọ́ ṣé mọ̀ pé bá a ti gbọ́ ti ọ̀pára yìí náà nìyẹn bẹ́ẹ̀ ni bá a ti gbọ́ ti lórúkọ man yìí náà wọ́n wà lọ́dọ̀ ìgbà yẹn ní ìgbà tó kú hamburger bá a ti gbọ́ nìyẹn bẹ́ẹ̀ lóríṣiríṣi lọ́sẹ̀ tó kọjá yìí náà la gbọ́ ti ìjayà tọba tí wọ́n pa á tí wọ́n yìnbọn fún un oríṣiríṣi ọ̀rọ̀ láti gbọ́ lórí ayélujára ṣe mọ̀ pé there is sense in nonsense ẹnìkan sọ lórí ayélujára wípé ta ni ẹni tí ìjayà fún ní 4000 tó wá kí ó sọ jẹ́tẹ́ nìyẹn ṣe pé kọ́ ti bẹ̀bẹ̀rẹ̀ meanwhile àwọn ọlọ́pàá wọ́n máa ń ṣiṣẹ́ wọn o bẹ́ẹ̀ ni èmi á jẹ́ mọ̀ pé wọ́n máa ń ṣiṣẹ́ wọn ẹ̀yẹ́ ń tú àṣírí kékeré kan lè ní bí ọ̀gá ọlọ́pàá kan tó bá ti ń ṣiṣẹ́ jù tó ń ṣiṣẹ́ dáadáa jù tí ó bá ti rí wípé iṣẹ́ tó ń ṣe yìí ó ti lọ́ọ̀rì tí àwọn tó ń ṣiṣẹ́ yẹ gẹ́ẹ̀tì bá ti rí wípé agbára ìtìfẹ́ pọ̀ ju tiwọn wọn máa yọ ọ́ sẹ́tìn ni wọn á yọ ọ́ ní sẹ́tìn ni àbí kí wọ́n ní kó transfer rẹ̀ lọ tó bá ti mọṣẹ́ jù tó ṣe òtọ́jú wọn transfer rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ń darí ìkà ni wọ́n ẹ̀dẹ̀ wa lọ́rùn ojú ọ̀kà fúnkà wọ́n ti ṣe òkú ìjayà lánàá o wọ́n ti ṣe òkú ẹ̀ mo wo àwọn fọ́nrán kan nínú fọ́nrán yẹn nínú iléyá ìtúnú àwẹ̀ tó kọjá lọ tí àwọn tí wọ́n ṣe léde wa àwọn haúsá tí wọ́n wá jókòó láti wá jẹun lọ́dọ̀ ìjayà tí wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ǹjẹ́ bí wọn ò ṣe rí nǹkan ṣe sí ti hamburger tí wọn ò ṣe rí nǹkan ṣe sí ti ọ̀páràjì àti bẹ́ẹ̀ lọ ṣé ti ìjayà yìí náà ò ní lọ bẹ́ẹ̀ mo yìnbọn fún ni ẹ bá rọ́kọ ẹ̀yẹn bí wọ́n ṣe ṣó rẹ̀ tàbọ̀ kọ́ra rẹ̀ bá ń bámú ni ti won ni sweep under the carpet abajo oro kan ti mo gbe lenu baba mi ni wi pe ti noni noni ba noni loju gbani gbani ti gbani gbani o ba le gbani a je pe gbani gbani lo ni ki noni noni ma noni o wa dara ka sora o ka rin jina si noni noni ki noni noni baba noni pa loju gbani gbani enu awon baba mi ni mo ti gbo ko da o ijaya ti lo o sugbon se awon to pa se won o si ngboro sa ko ma jaye ko ma rin ha o ti o se nti o mu won awon nu Olorun nu o mo se ndede sibila pa be yen lori WhatsApp lori Facebook lori gbogbo awon opolopo ayelujara job opportunity fawon to nwase aimoye egbin lo wa ninu e ewo ni aimoye job opportunity ye pe fake ni won ni won ba yin rise won ba yin wase at the end of the day fake ni aimoye job opportunity ti o je bi pe won fi njiyan gbe lo won ni e wa sile kan nibi kinikan be ba para dile yen won kidnap eni ton ni ewa very very careful lori oro job opportunity ko lo ma mu wa o e ja ki esara tori igba pele ki fo awo pele ki faya ohun a feso mu ki baje o ohun a fagbara mu kokoko ni le mo ni ko lo ma ja si ko le mo wa bi igba ba ngba e gbiyanju o lati gbiyanju ko ma gba nkan nitori pe igba ma pada wa gba fun e to ba ya ni o kan le ni o be ni to ba ya o ma pada dero be pe bi ni ko to be pe bi ni ko to ahere mi lo ma reyin oloko agba lady mi lo ma reyin warefa ago mi lo ma pada dede egbeyin tori pe oju oru a ma leke omi osi bata ma leke odo kongere jeje loko gbo kongere jeje lada gbo o wada ki pada tokan ni yoko lenu bo ba dola a tun ma kola ere le nse ere le nse ere le nse se oh alere le nse e nsere ni tori pe oba kan bo wa je ti o ni mo Joseph mo inu leta ti ngbo mi yen sori security sha o ti wa nwo po ni isin pelu awon ejo ta ngbo awon janduku won gbori fence wole ile to ba ni fence won fo ceiling won gba ceiling wole sinu ile won ji nkan awon eyan won je ko lo bo ile ba ma de lati bi ise yo ti ba gbogbo nkan re ni jogodo bo ile ba ma de lati bi ise bo abo lo si church lo so oro lo tajudu to a ma de won ti ko leru lo laye igba kan la won le ma nji television won nji television mo aye igba kan awon video VHS yen e ti mo olokun yen eh eh won laye gbe toju aye isin aye o se gbe toju mo I'm telling you kolohun gba wa ni o won ti nfonu ile o won ti nko nkan lo seri awon olopa to ye ko sise won wa ṣùgbọ́n tẹ bá ti ń gbọ́ order from above yóò jáwọ́lẹ̀ ni o bọ́lọ́pàá kan bá lóhun le tó bá ti ń gbọ́ order from above tó bá sì wà adamant si irú ẹ̀ tí wọn ò bá gbé lọ tí wọn ò bá transfer rẹ̀ wọn ò yọ níṣẹ́ ni kí ni yóò lọ máa jẹ pẹ̀lú àwọn ọmọ ọlọ́mọ kọlọ́hun sàánú wa ni o irú ẹ̀ wà ní òwe mi kan ẹlẹ́mọ̀ pé mo ń kọ̀wé story books irú báwọn ọmọ yìí ṣe gbọ́lidé yìí àwọn owó story book yẹn ò ga jara lọ bẹ́ẹ̀ ni mo ní at least mo ní bí a bí 16 story books tí mo kọ bí 16 èyí tí mo mẹ́nuba nínú ẹ̀yẹn a pè ní the birthday cake yẹn ẹ má jẹun sọ fún yín báwo ni birthday cake ló ṣe gbé àwọn ọmọ yìí dé àjálẹ̀ ẹ ló kà á dpo tó wà níbẹ̀ kí lóhun tó ṣẹlẹ̀ sí dpo yẹn ẹ lè ríwẹ̀ yẹn lórí àtẹ o bẹẹni ẹyin òbí àwọn ọmọ ti fẹ gbọlidé ẹ gbèrè fáwọn òwe mi màá ẹ bá mi sọrọ lórí whatsapp ẹ mo bẹ ṣe máa rí ìwé 18 ni tẹẹra gbogbo 18 yẹn èlélẹ ẹ nàná ẹẹrà sílẹ fún owó mọka ẹyin school owners àwọn òwe yẹn ẹẹrà ó ní isbn ẹẹrà fáwọn ọmọ yìí kí wọn máa kà á ìdí mo sọ ẹ di bẹẹni kéèkì ni mo ní adé tuntun jẹjọ well mo ni the master key yen mo koko ko ngba yen mo ni the wicked king the bad attempt the adopted child series 1 and 2 the precious gold the little rat the visit to grandma my only child my golden son the treadless video my wicked stepmother bi mo se ni niyan be ni bi 16 mo ti ko mo tun ko si e na weekly assessment be ni ti mo nta fa won lewe mo ko school law school I'm a graduate. Yeah, I'm a graduate. Be yo lohun o ti na kan mo mi. Ai mo yo na tolohun ti sile. E fe ra wo yen. Abe fe ba mi soro. E ko ba mi soro lori WhatsApp ni. Ma send awon picture awon wo yen sin yin. E ri te ba ranu e so. A mo bi o se dodo yin. Ta mo yu ma ka lasiko holiday yi. Ikini ti o ma je lilo fa awon omolewe yi era we lo me encourage me now encourage me yi ta nse yi fara ilu la nse fun ibi ta tin ru gogo niyan ato awon ona mi to lohun sile e fe pe mi lori oro we yen e fe ba mi so lori WhatsApp e pe mi so ni number yi number mi na ni te ti mo e ba mi so
1: the voices you need at
0: lori WhatsApp ni ma da yin lohun 08050588 08 0805 08 0588 ma tun ma so ni jo meje si hmm alaje olatunji olaye ko ni baje o o comrade gbola hon ko ni baje o dagba lowo olorun bami venerable superior senior evangelist michael shanu progress ni ccc progress parish loke odon ti won je area superintendent fun gbogbo owode idi iroko area ibayin o ko ni baje o eku igba gbogbo eku adua e ba nki oluso aguton ccc jesu ko orisun ayo nidi iroko won ko aseku odun koja lo ah won gbalejo wa ko ni baje o e tojo oluso aguton sinai na mega sinai mega model parish sunday to nbo yi ni kore ti won olorun wa se amaro so e ba toju baba o mali ti won je yewa wori regional head ko ni baje lagbara lowo olorun baba progress e se o e ku adura wa ni gbogbo igba hey e je ma lo ṣugbọn ki n to lo hey eyi ka ile erin wo afẹribujoku ẹnu ṣa sọfọ oku olowo ogun ọdun ni oku ọlọmọ asin isintan ẹni ba bimọ lẹ to ba ku laye irufẹ ni bẹ ko ku laye nitori pe awọn ọmọ rẹ won ma tẹsiwaju mo ki gbogbo idile adeyeye ti baba wa pastor samuel adeyeye fun ti papoda mama wa mama wa madam jenet abosede aina adeyeye mama londona ijo sunday to koja ni mama dagbere faye ile ni odun mejidini adorun abi adorun 88 years ni mama jade laye ijo sunday lo bi mama ijo sunday na ni mama pada o da biyan ba ninu re a ma huware 88 years ki so mode 70 ni bible la lo baba wa lo extra time si yo bo soju e mama jade laye gbogbo ijo baba wa adeyeye ijo cac ko ni baje o won ni aki baba ola ni won ma se wake up fun mama ni ola thursday yi gangan lo ma se wake up fun mama ni number 38 egbadu tedo street oko obalagege laago marun irole ezi mo pastor adeyeye papapa ni nkan won ko ri kaluku ma lo le loju momo aago marun ni wake up yi ma bere gbogbo eyan akorin eku igbaradi o we kwa duro ti ada lagbara lowo olorun to ma dijo friday ni a gbe mama lati lo te won ni ilu won ni ilu oluke ni ipinle ogun o ta ba ti lo te won lowo aro a wa pada wa si number 38 egbatedo street ni oko oba gege ni ipinle eko nbi a wa gbalejo nbe fun asekagba oku baba wa pastor sam adeyeye baba ori oke itusile eko atemora ese ndagba niyan sa ese dagba niyan ese dagba bayi won ni eni to ni ya laye to ni baba laye ko ti idajo rara eni ti kanu won ku lo da kan eni ti keji ku to wa pe iru awa nsa ti dajo pe 1985 sí yẹ 2000 àti dájọ pé ọ̀rẹ́dì bàbá ẹkọ àṣẹyìndẹ ọmọ ẹrẹ ni ó gbẹyẹ yìí náà lágbára lọwọlọ ẹjẹ máa fèé ṣe lọ a tún pàdé ní ọjọ mẹjọ lágbára lọ ọpẹ lọwọ razak adéjàre kò ní bàjẹ o àti gbogbo àwọn ẹkọ tàjọ mútèmí wá a dá fún wa kò ní dànù lágbára lọ ẹjẹ máa fèé ṣe lọ pé a pàdé níjọ mẹjọ lágbára lọhùn nọmba yẹn lẹ lè pè mí sí ẹ bá mi sọ lórí whatsapp lórí ẹ 08035080588 sí níjọ mẹjọ tá a tún máa gbọ lèmi agbólóhùn bí ẹjẹ ń sọ fún yín pé ẹni

ẹkú bojú ọjọ́ ti rí ní gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ mi ní àkókò yìí ibi tí lékelèkì gbé ń fọṣọ ẹyà àparò kan ò lè mọ̀bẹ̀ orúkọ mi ni ọmọba adédèjì adémúyíwá kọ́kọ́rọ́ ọ̀rọ̀ mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí ẹ̀ ń gbọ́ mi lásìkò yìí a ò ní wáyé asán o kékeré alákan a máa nílé lórí gbogbo wa ni ọlọ́run yóò kọ́lé àkọ́gbé àti ilé àkọ́tà fún àmì èròjà ayọ̀ ńlá kan ni mo mú wá fún yín láti lè ṣe Shefa Homes and Properties ṣùgbọ́n ṣáájú ẹ kọ àwọn nọ́mbà yìí sílẹ̀ torí yóò wúlò fún yín 0806-514-3581 0806-514-3581 tàbí 0912-238-8541 0912-238-8541

0: Ọ wà àdúrà tí ọ̀pọ̀ ènìyàn máa ń gbà ni wípé kí Ọlọ́run kọ ilé ayọ̀ fún òun, ṣùgbọ́n bí ènìyàn kò bá ní ilẹ̀ kò sí ibi tí ó fẹ́ kọ ilé sí o. Shefa Homes and Properties tí wọ́n wà ní 5 Charity Road opposite UPA Bank Oko Ọba Agége Lẹ́kọ̀ọ́ ni wọ́n mú ìrọ̀rùn wọnú ilé kíkọ́ àti ilẹ̀ rírà nílẹ̀ yìí. Ilé iṣẹ́ ti ń báni kọ́lé, báni ralẹ̀, tí wọ́n sì ń báni ta ilẹ̀. Ọ̀rọ̀ tó bá dánilójú kì í kọsẹ̀ lẹ́nu ẹni bí mo bá ti sòótọ́ fún yín, ẹ má tún wá irọ́ níbòmíràn mọ́ o. Àwọn ibi tí a ní ilẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ nìwọ̀nyí: Lodge Haven Home tó wà ní Mọ̀rọ̀jọ̀dá ní Ẹ̀pẹ́, Landmark ẹ̀ ní Yaba Tech, Ẹ̀pẹ́ Campus, Lagos State University of Education, Michael Ọ̀tẹ́dọ́lá College of Education, Ẹ̀pẹ́ Resort and Spa. Ilẹ̀ yìí kì í ṣe ilẹ̀ inú igbó o, kì í ṣe inú omi, kódà kì í ṣe inú ìlà rárá, bẹ́ẹ̀ kò jìnà sí títì márosẹ̀ rárá. Bákan náà ni a ní ilẹ̀ sí Àlàáfíà Parks and Garden ní pápá Lanto Ifọ̀. Àwọn landmark ẹ̀ ni Government Science and Technical College, Ìlàró Polytechnic, Lafarge Cement. Àwọn ibi tí a tún ní ilẹ̀ sí nìwọ̀nyí: Anílẹ̀ nílùú Ìbàdàn, Abẹ́òkúta, Mòwe Ìbàfò, Ìbẹ̀jùlẹ́kí, Àjá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ilẹ̀ tí ẹ bá rà ní iléeṣẹ́ Shefa Homes and Properties, wọ́n ní ìfọ̀kànbalẹ̀, kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí ajagunbalẹ̀. Ẹ ó fi ojú yín rí ilẹ̀ tí ẹ fẹ́ rà kẹ́ ẹ tó sanwó. Lọ́gán tí ẹ bá ti wá sanwó ni ẹ ó máa bá iṣẹ́ lọ, tá ó sì fún yín ní allocation lórí ilẹ̀ yín o. Pábánbárì tó wà ní iléeṣẹ́ Shefa Homes and Properties ni wípé àdéhùn wà lórí ìsan díẹ̀ díẹ̀ láàrin ọdún kan tí ẹ ó sì máa bá iṣẹ́ ilé kíkọ́ yín lọ. Gbogbo Sátidé kejì àti kẹrin lóṣooṣù ni a máa ń kó àwọn oníbàárà wa lọ sórí ilẹ̀ wọn láti lọ wò ó, pàápàá jùlọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ra lẹ̀. Gbogbo ilẹ̀ wa ló ní Seal of Oath àti wípé gbogbo dọ́kúmẹ̀ntì wa ló ní òǹtẹ̀ lọ́ọ̀yà iléeṣẹ́ Shefa Homes and Properties nínú. Ṣe ìwádìí wípé Shefa Homes and Properties ó fìdí múlẹ̀ káàdì. Má bá wọn dáṣà wípé ẹni tó bá ní àjẹṣẹ́kù ló ń kọ́ ilé o. Lára díẹ̀ díẹ̀ tó ń rí ó lè sọ ọ́ di onílé lórí. Gbogbo agbègbè tí wọ́n ń pè ní rural area nígbà kan rí ló ti di urban area tó sì ti lajú gbáà. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní diaspora, àǹfààní ńlá ni Shefa Homes and Properties jẹ́ fún yín o. A ó bá yín ra ilẹ̀, a ó sì máa bá yín kọ́ lílọ pẹ̀lú ìrọ̀rùn àti òtítọ́ inú. Àṣeyọrí kan a máa ránṣẹ́ sí òmíràn ni o. Gbogbo àwọn tí wọ́n bá wa dò wá ṣíjere pọ̀ ni wọ́n kan sáárá sí wa pẹ̀lú ìdùnnú wípé iléeṣẹ́ Shefa Homes wọ́n fi gbọ̀rọ̀ jẹ́ka. À ń ṣe land banking investment, joint ventures, yẹn JV, property consultant, property management, developer, building engineering, property and filling àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀gá nìkan láwùjọ òkúta, iléeṣẹ́ Shefa Homes and Properties di gígé àràbà àti gígé àlọ́yè. Gbogbo ẹ̀yin tí ẹ tún nílò ilẹ̀ láti dá oko sí tàbí fún ohun ọ̀sìn, ìyẹn agriculture and animal farming, ẹ má dààmú jìnà. Iléeṣẹ́ Shefa Homes and Properties ni ẹ máa lọ tí wọ́n bá yín wálẹ̀ síbi tó dáa. Bí oko ò bá jìnà, ilá kì í kó o. Àwa kì í bá wọn hèrà rárá débi pé a hèrà tí ò lọmọ nínú o. Ìwọ náà darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ ènìyàn tí wọ́n ń di onílé dònílẹ̀ lọ́dọ̀ Shefa Homes and Properties. Ẹ lè pè sórí àwọn nọ́mbà yìí: 0806-514-3581. Lẹ́ẹ̀kan sí 0806-514-3581. WhatsApp wa ní 0912-238-8541. 0912-238-8541. Head office wa ní 5 Charity Road opposite UBA Bank Oko Ọba Agége Lẹ́kọ̀ọ́. Website wa ni www.shefahomesng.com. Pẹ̀lú Shefa Homes and Properties, ilé kíkọ́ dìrọ̀rùn nílẹ̀ yìí.
1: Bí orí ẹni bá máa gbé ni, a gbé aláwòrán kó ni Shefa Homes and Properties, ojúlówó ilé iṣẹ́ tó ń fini lọ́kàn balẹ̀. Àwọn agbègbè tó dára na nílẹ̀ sí tí owó rẹ̀ kò sì gani lára. Àwọn tí wọ́n ti bá wa dò wà ṣíjèrè pọ̀ ló lè ròyìn. Shefa Homes and Properties, à ń bá ní ra ilẹ̀, a tún ń bá ní kọ́lé. Àwọn agbègbè tí a nílẹ̀ sí nìwọ̀nyí o, tí owó rẹ̀ kò sì gani lára. Mọ̀jọ̀dá ní Ẹ̀pẹ́, Pápálántó Ifọ̀, Abẹ́òkúta, Ìbàdàn, Mòwe, Ìbàfò, Ìbẹ̀jùlẹ́kí, Àjá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ilẹ̀ wa kì í ṣe ilẹ̀ olóbi o, tàbí ilẹ̀ nùra, tàbí inú igbó. Bí agbára bá ti wà láti san tọ́lẹ̀ kan náà, bẹ́ẹ̀ ni àǹfààní wà láti san díẹ̀ díẹ̀ tí ó sì máa báṣẹ́ yìí lọ. Kò sí wàhálà ọmọ nílẹ̀ nínú ẹ̀ rárá o, bẹ́ẹ̀ kò sí awúrú ju. Olú iléeṣẹ́ Shefa Homes and Properties wà ní number 5 Charity Road opposite UBA Bank Oko Ọba Agége Lẹ́kọ̀ọ́. Ẹ lè pè wọ́n sórí 0806-514-3581, 0806-514-3581, tàbí WhatsApp 0912-238-8541, 0912-238-8541. Shefa Homes and Properties, ọ̀gá ni ẹ jọ.
0: Ẹ kú bójú ọjọ́ ti rí ní gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ mi ní àkókò yìí.

0: ìgbédìde pẹ̀lú wùlé olórun alaye prophet peter b oladejo glorious child wákàtí ìgbédìde ó tún ti tó àsìkò fún ọwọ́ olórun láti kan gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ agbára láti inú ìwé mímọ́ pẹ̀lú àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wùlíì wákàtí ìgbédìde wùlíì peter b oladejo glorious child iṣẹ́ wo ni olórun rẹ̀ yín sí wa lónìí
1: gbogbo abiyamọ pẹlu gbogbo ọmọ ológun ló máa ń jàjàbọ nínú àdúrà ó ní wákàtí mẹrìnlélógún 24 hours with God.
2: Ikú ọgbọdọ pa mí lọmọ.
3: Ewọ ikú ọgbọdọ pa mí lọmọ.
1: Bẹ́ẹ̀ Peter bí Oladejo glorious child ni ọlọ́run máa ṣe àpàdé àdúrà ìfúnyà lọ́jọ́.
4: Problem iná lórí mi, igi dá ilé ẹjọ́.
5: Ológun Ibai.
6: Awesome dog.
7: Every day, all day.
1: Ejo glorious child. She shall sell. Gbogbo ẹni Christ Ambassador Prime Minister Incorporated. Number 27 Awoni Street. Half-Root Road, Mushilega. Fọ́nà lọ́wọ́ àdúrà 0029-7665-29. Gbogbo abiyamọ ló máa sọ̀rọ̀ ẹ̀rí eléyìí. Borí Jésù tó máa ṣèyanu.

àfàìlà ọjọ́bọ́jọ́ bá lè là wàhálà tógótógó bí ọdún yìí ṣe mú súnkẹ̀ kẹ̀kẹ̀kẹ̀ láti parí ọfà ò ní bà ọ́ ọdún yìí kú oṣù márùn-ún àti ọ̀sẹ̀ kan láàrin oṣù márùn-ún àti ọ̀sẹ̀ kan tó kù yìí ayé ò ní sá ọlọ́gbẹ́ ọ̀tá ò ní sá ọlọ́gbẹ́ òkùnkùn ò ní sá ọlọ́gbẹ́ iná ayé ò ní ju ọ ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ gbogbo ẹnikẹ́ni èyí tí àwọn àjẹ́ rán sí ọ èyí tí àwọn ẹlẹ́yẹ rán sí ọ láti pọ́n ọ lójú láti gbọmọ lọ́wọ́ rẹ ẹ̀rú ẹ̀dá bẹ́ẹ̀ ló kọ jésù yóò fikú ṣèfàjẹ gbogbo ẹni tó gun ilé yín gbé dìde pé kó dà ọ́ láàmú ló kọ jésù yóò fikú ṣèfàjẹ ràlúùbù zanda alikanda ọ̀zọ̀lúà mo súre bí ìwòlíọ̀ lọ nínú rédíò ìbò tí ń gbọ́ mi ló kọ jésù kristi gbogbo ohun tó lé láti january di wákàtí tó ń gbọ́ mi tó ọ̀bá mo súre pẹ̀lú àṣẹ kristi nínú mi wà á bá a ní tókùtọ́ ni o fi parí wà á gbà á mo gbàdúrà mo bá ìnira wínú ayé rẹ ìnira jáde ìnira fi iṣẹ́ rẹ lẹ̀ ìnira fi ayé rẹ lẹ̀ ìnira fi ìrìn àjò rẹ lẹ̀ o ò ní rí ìnira lórí ọmọ o ò ní rí ìnira níbo lórí ọkọ o ò ní rí ìnira mo pàṣẹ ọ̀nà tó dí kó máa là ọ̀nà tí ayé dí kó máa là ọ̀nà tí ọ̀tá dí kó máa là ọ̀nà tí àjẹ dí kó máa là ọ̀nà tí oṣó olé dí kó máa là ọ̀nà tí ó di mọ́jẹ̀mú dàṣẹ ẹnikẹ́ni tó lókubi tó gbégbà ló kọ jésù àánú kákò lórí ẹ ẹnikẹ́ni tó lókubi tó gbégbà iná ọlọ́run kò jo ẹgbọ́ níbi tẹ́ ti ń gbọ́ mi sọmọdé ní ń gbọ́ mi àgbà ló ń gbọ́ mi olúwa wípé kẹ́mi àti àjọ gbàdúrà ọjọ́ sunday lolúwa kéde rẹ̀ wípé kí gbogbo ẹ̀kọ́ lọ ra ṣúgà bẹ́ẹ̀ ni keep ṣúgà ni ká fi gbàdúrà pé n tó kù lọ́dún yóò fi parí kọ́ ọ mọ́ wà stranded ìyẹn ni kò mọ́ ráre kọ́ ọ dáwọ́ lè kàn kó yọrí n tó lélé láti january kọ́ bọ́ sí ni tó kù tọ́dún yóò fi parí mọ̀mọ́ àdúà ló lè là ọ́ àdúà ní gbà agbára kọ́ tọ́ ọ bá dákẹ́ nǹkan bàjẹ́ o ti dákẹ́ jù o dákẹ́ o máa fẹ́ ọlọ́run ó ṣe january ọlọ́run ó ṣe april ọlọ́run ó ṣe may ọlọ́run ó ṣe june parí mọ̀mọ́ bọ́ ọ bá dákẹ́ jù báyìí lọ nǹkan ó bàjẹ́ bí nǹkan bá dẹ̀ bàjẹ́ ó nídìí ló nídìí ẹ̀ ó ní ẹ̀ńtà ẹ̀ńtọ́ láyé ló láyé ẹ̀ báyé ọ̀tá rẹ̀ bá bàjẹ́ kò sẹ́ntì ọ̀sà ayé kìí kí aláṣetì aláṣeyọrí láyé máa ń kí wọ́n kìí kí ẹ tó sunkún ẹni tó yọ̀nà máa ń kí wọ́n kìí ṣe wọ́n sà mo dẹ̀ gbìyànjú o bọ̀ kò bọ́ sí ayé ò ní kí ọ mo dẹ̀ gbìyànjú mo dẹ̀ la ayé kìí kí alágbára má mẹ́rò tí ò lé tí ò jẹ́ èèyàn ẹni kan bá jọlẹ̀ kọ́ jọlẹ̀ kọ́ máa sùn látàárọ̀ dalẹ̀ tó bá ní lárí ayé ò mọ jẹ kí nǹkan bàjọ ti dákẹ́ jù dìde lọ́rọ̀ ṣúgà ni yé mo pàdé jésù olúwa lọ́la níbo láti pàdé sà ijó mọ̀ pé tó bá ju ṣúgà lẹ̀ from nowhere èèrà máa wárí ó ní ìdìrànlọ́wọ́ ojú ọjọ́ ó ní ìdìrànlọ́wọ́ látọ̀dọ̀ èèyàn ó ní ìdìrànlọ́wọ́ látọ̀dọ̀ ọdọ̀ angẹ́lì ó ní ìdìrànlọ́wọ́ látọ̀dọ̀ ẹni ẹ̀sìn eléyìí sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ yo ó ní ìdìrànlọ́wọ́ lọ́rọ̀ yíbo lọ́dọ̀ haúsá lọ́dọ̀ òyìnbó lọ́dọ̀ yorùbá mọ̀mọ́ tó wá pé tribe kan ní ràn ọ́ lọ́wọ́ o ò tí ì rí ìrànlọ́wọ́ ọlọ́run ìrànlọ́wọ́ ọlọ́run gbọ́dọ̀ wá gbogbo ó gbọ́dọ̀ wá látọ̀dọ̀ gbogbo àgbáyé lọ ra ṣúgà ni keep ṣúgà já pàdé jésù olúwa lọ́la níbo láti pàdé tó o bá ti dé mo ṣe last bus stop bèrè address pé lọ́dọ̀ 27 àwọn

0: bóyá o mọ̀ bóyá o mọ̀ o asopọ̀ ẹ o nọ sọ irú ìrírí tó o ní lọ́wọ́lọ́wọ́ báyìí tó o bá ń ní ìrírí kan tó le kó o tètè mọ̀ pé nǹkan tí a so ẹ pọ̀ mọ́ nínú ayé àyànmọ́ o lò ó ní ìrírí ẹ̀ bí ara bá ń ní ọ́ a jẹ́ wípé agbára kan tó lè fara ní ọ́ o ní a so ọ́ pọ̀ mọ́ o ló jẹ́ kí ara máa ní ọ́ ó yẹ o bá ń dààmú tàbí tó ń gbàdúrà mọ̀ wípé àsopọ̀ kan ni bí ọmọ bá ń pa ẹlẹ́kún mọ̀ wípé ọwọ́ àsopọ̀ kan ni ìrírí tó ń ní láyé yìí òun ni ó ń fi hàn pé ibi tí wọ́n so ẹ mọ́ òye tó yẹ kí aládùn àkọ́kọ́ ní nínú àdúrà nìyẹ pé ibo la so ayé mi mọ́ torí ìrírí tó o bá ń rí àlá tó o bá ń la o ló ń sọrú àsopọ̀ tó o ní o ló fi ń rí àwọn ìfarahàn yẹn nínú ayé ẹ tó o bá mọ̀ a jẹ́ wípé o jẹ́ òpè àti ẹni tó máa pẹ́ lóko àdúà kó tó rí ọwọ́ ìdáhùn àdúà o bá fẹ́ tètè rí ìdáhùn àdúà o bá tètè fẹ́ ní testimony tètè wo ìrírí tó o ní o wá mọ̀ wípé ibi tí wọ́n so ẹ mọ́ o lara fi ń ní ọ o bá jẹ́ wípé ò ní ìrírí ìnilára mọ̀ wípé agbára kan so ẹ mọ́ ibì kan èyí tí ò fi àyè gbà ẹ́ kó o gbádùn àdúà tó ń gbà tó bá jẹ́ pé bó o ti ń gbà á o ló nira fún ẹ bó o ti ń pariwo o ní ara ń ní ọ sí bó o ti ń gbọ́ ojú ọlọ́run o ní nǹkan dàrú sí báwo lè dára ẹ láàmú dúró mọ̀ wípé májẹ̀mú kan wà ní abẹ́ ìrìn àjò ẹ tó jẹ́ wípé o ò tí ì di òmìnira lọ́wọ́ ẹ̀ agbára kan wà lábẹ́ ìrìn àjò ẹ tó ò tí ì di òmìnira lọ́wọ́ ẹ̀ kọ́kọ́ jẹ́ àjọ dojúkọ agbára yẹ tá a sọ ẹ́
1: no funky today great news
0: pọ̀ mọ́ bóyá ìjẹ́ ló sọ ẹ́ pọ̀ mọ́ o bóyá
1: making fantastic teams in
0: àjọṣepọ̀ ló sọ ẹ́ pọ̀ mọ́ o bóyá ìbálòpọ̀ ló sọ ẹ́ pọ̀ mọ́ o bóyá ibi tó ń gbé ló sọ ẹ́ pọ̀ mọ́ o bóyá oúnjẹ ló sọ ẹ́ pọ̀ mọ́ o bóyá ẹgbẹ́ tó kọ́ ló sọ ẹ́ pọ̀ mọ́ o àwọn míì ní àsopọ̀ pẹ̀lú ìnira torí àǹkó àwọn míì dẹ̀ ní àsopọ̀ pẹ̀lú ìnira nítorí ọ̀rẹ́ tí wọ́n yàn tó tó bá fẹ́ bọ́ tó dẹ̀ fẹ́ ní testimony alẹ́ yìí ohun tèmi àti ẹ kọ́kọ́ fẹ́ fi gbàdúrà wo nìyẹn ẹ já ayé mi lọ́wọ́ agbára èyí tó mú ayé mi mọ́lẹ̀ ìwé mímọ́ sọ wípé a lè gba ohun dè lọ́wọ́ alágbára ìwé mímọ́ sọ wípé júdà àti ìsírẹ́lì lajò mọ́ pọ́ lójú torí pé agbára tó pọ̀ wọn lójú ó dì wọ́n mú ṣinṣin kì í ṣe pé wọn kì í sọmọ májẹ̀mú agbára tó dì wọ́n mú yẹ òun náà ló jẹ́ kí wọ́n máa rí ìpọ́njú òun ló jẹ́ kí wọ́n máa wà bí ẹni tí kò ní ọlọ́run agbára tó jẹ́ kí ayé ẹ wà bí ẹni pé kò ní ọlọ́run torí pé ò mọ́ òun ló fà á tó fi ní ìrírí bẹ́ẹ̀ gbọ́ mi dáadáa bó o ti gbàdúrà tó lórí aláìbálòpọ̀ yìí ṣó o mọ̀ pé kò lọ èyí tó máa fi mọ̀ wípé àsopọ̀ ló fà á àsopọ̀ nǹkan kan tó fojú rí olóṣù ọ̀pọ̀ ọjọ́ tó o bá ti lè gé ọjọ́ yẹn olóbọ́ ṣó o mọ̀ wípé gbogbo bó o ṣe dá ọrẹ tó gbogbo bó o ṣe gbọ́rọ̀ sí wòlíì tó gbogbo bó o ṣe lórí òkè tó gbogbo bó o ṣe gbàdúrà tó ṣó o mọ̀ wípé ogun yìí ò lọ ó tó máa fi mọ̀ dé wípé wọ́n àti ìjà okò tó so ìwọ àti ènìyàn burúkú pọ̀ bíbélì wípé ẹwìrì jóná dòjé ń yọ iṣẹ́ alágbàṣe ń di asán nítorí a ò tí ìyà ọ ya ènìyàn búburú a ò tí ìyà ọ ya agbára tó wà nídìí ọ̀rọ̀ ẹ a ò tí ìyà ọ ya agbára tó dúró tì ọ a ò tí ìyà ọ ya agbára èyí tó jẹ́ kí o máa ní ìrírí kíkorò yìí ọjọ́ tí gídíọ́nù ń gbàdúrà ọjọ́ tí a yà á ya pẹpẹ ilé bàbá ẹ ọjọ́ yẹn ló tó rí ìrànlọ́wọ́ alárí abókè sàlẹ́ àdàbà gbogbo ẹni tẹ́ gbọ́ mi lálẹ́ yìí mo fẹ́ kí ọlọ́run kó yà wá ya agbára tó jẹ́ kí ogun wa kó le òun ní ìrírí ìpadà sẹ́yìn o ti lówó rí ngbà kan ọjà ẹ ti kún ngbà kan o ní ìrírí ìpadà sẹ́yìn agbára yẹn ló ṣẹ̀ṣẹ̀ dìde sí ọ pé o ò lè ga ju bíi lọ a fẹ́ ja ìwalẹ̀ àfi ká yà ọ́ ya agbára yẹn alẹ́ yi o so pe e ka le gbogbo eyin te gbo mi lale o li re na ti to fadua wo wo ni lo sun ina lo fe ki adua yo gba o fe ko ni iriri testimony o fe ko ni iriri e ni nla o fe ko ni iriri kan ti gbogbo aya mo pe adua e gba a fi gba ta ya bi ya pepe ile baba mi ti mo sora mi mo pepe mi igba ye lona mi to la e gba sa agbayori adua ko ki se igba to ba ji gbogbo ori oke agbayori adua o ni ka disconnect ye pelu agbara eyi to je ki adua re o gba mo so fun awon omo mi ta jo n gbadua loni mo ni e ma wo eni to fi ya je yin ye e wo agbara to so yin mo pepe a fi ya je ni e ma wo oko yin ti o da si yin ye e wo majemu to so yin mo pe eyin nikan le ma da bi eru yin e ma wo ore tori yin ti o ran yin lowo ye e wo majemu to so yin mo igbe aye adagbaye e ma wo oja te pate je pe gbese o le je ni die e wo agbara to wa dibi te wa pe akojo osi ni bi iye le ma fi gbagba yori adua e ma wo n to sele physically igi le n wo eso ori e le n wo e je awo gbogbo e mo lo si di gbogbo to n la koja mo duro ninu agbara olodumare that's why ni jesu fi so fun wa pe a fi akele gbogbo naa gbogbo igikidi ti ko ba so eso rere a o wu ti gbogbo ti gbogbo eso to n so yi ti o ki se rere yi gbogbo ni gbogbo lo fidi mule ninu ikoro gbogbo aye e lo so aye e mo pepe itamo ẹgbọ́ agbára kan ló sọ ẹ mọ ìkorò ẹgbọ́n tí a sọ nínú ìwé Isaiah chapter 5 bí bèlè wípé ẹ wo èso mi tí mo mú lọ sí ilẹ̀ ẹlẹ́tò lójú èyí tí mo gba mo sa òkúta ẹ ó ní kàtà kí igi mi kó wá so èso dídùn kíkan ló ń so wáì torí pé ilẹ̀ ibẹ̀ ó mú kíkan wá mo gbọ́ ìtàn kan nígbà tí mo wà nílé ìfẹ́ wọ́n ní wọ́n pe oko kan ní oko àpamù a kò máa ń gbọ́ táwọn bàbá wa máa fi ń bú wa ń gbà pé ìwọ máa sọ ní dèrò ẹ̀yìn bí oko àpamù yìí ọjọ́ tí mo wá bèrè lọ́wọ́ bàbá àgbà oní kí ló dé tá fi oko àpamù ó ní oko kan wà ó wà ní oko iwájú wọ́n ní àwọn ènìyàn ló lọ́ mú oko síbẹ̀ wọ́n wá ń gbin kòkó kòkó yẹn dàgbà ó rúwé ó ń dùn inú wọn ń dùn wọ́n ní lọ́sàn gangan kòkó yẹn kàn bẹ̀rẹ̀ sí ń wọ́ ó kàn bẹ̀rẹ̀ sí ń gbẹni ó bẹ̀rẹ̀ sí ń rẹ̀ dànù wọ́n á lọ lé babaláwo wọ́n ní babaláwo sọ wípé ẹ̀bọ ni wọ́n máa gbé wọ́n gbé ẹ̀bọ kòkó rẹ̀ dànù ìgbà yẹn ni wọ́n wá gbé ẹnìkan tó mọ̀ nípa ilẹ̀ wọ́n wá sọ wípé àpáta gbígbóná wà lábẹ́ oko àpamọ́ ọjọ́ tí gbòǹgbò bá ti fẹnu kan igi yẹn máa wọ́wọ́ ni lárí àṣùbí akadáríà nàbà mo lọ sí ìpìlẹ̀ rẹ tó sọ ẹ́ mọ́ ìdààmú yìí mo lọ sí ìpìlẹ̀ rẹ tó sọ ẹ́ mọ́ àlàkọjá kíkorò yìí mo lọ sí ìpìlẹ̀ rẹ tó ń fìyà jẹ́ ọ yìí agbára ọlọ́run ó tu ọ lẹ̀ gbọ́ mi dáadáa bó bá rí olóore mo ti bẹ̀rẹ̀ láti alẹ́ àná mo ní àlá mẹ́fà ó ló máa la torí ìpìlẹ̀ ti sọ ẹ́ mọ́ ibi tán kì í ti ràn lọ́wọ́ tó bá ń fọwọ́ kó ìgbẹ́ tóun rí ara ẹ tó ń fọwọ́ kó ìgbẹ́ tàbí òun kó ìgbẹ́ tàbí òun yàgbẹ́ sára lójú àlá alákẹ́rin nìyẹn sà kó mọ̀ wípé wọ́n bá tiẹ̀ ràn ẹ́ lọ́wọ́ ìrànlọ́wọ́ ìbànújẹ́ olùmọ̀mọ́ àgbà bẹ́ẹ̀ ni sà àbí kó jẹ́ wípé wàá dààmú gan tó bá ń bára ẹ lórí àtàn kó mọ̀ wípé ìrànlọ́wọ́ ìkanjú lọ́mọ́mọ́ àgbà tó bá ń tó bára ẹ níbi tó ti ń yàgbẹ́ ó yà tọ́lẹ̀tì ni má jẹ́ mu yàrá ẹ ó bára ẹ tó ń yàgbẹ́ bá a ṣàlàyé lórí ẹ ní ọ̀la lórí ìgbẹ́ yẹn dáadáa ṣùgbọ́n ó fọwọ́ pọ̀ ìgbẹ́ bá jẹ́ ìgbẹ́ ọmọ ẹni bá jẹ́ ìgbẹ́ tó mọ̀ rí tàbí oríra pé ó fẹ́ lọ yàgbẹ́ ìfọ́kọ́ tó débẹ̀ ó ti yàgbẹ́ sára ọfà wà lára ẹ sà bẹ́ẹ̀ ni sà ọfà tó wà lára ẹni pé ó ní fojú rí olóore bẹ́ẹ̀ ni nọmba 5 ó jẹ́ àlá tó gbọ́dọ̀ kíyèsí bó o bá bára ẹ ní ìhòhò bóyá o bára ẹ ní ìhòhò tàbí àfúnikẹ̀ ó fẹ́ jáde ó wá discover pé ìhòhò ló wà ó wá bẹ̀rẹ̀ sí fọwọ́ bojú ara àbó fọwọ́ bo àyà mọ̀ pé ìpìlẹ̀ ti tu ẹ́ sí ìhòhò ìpìlẹ̀ ìhòhò ló wà àwọn nǹkan tó yẹ kó bu ẹ̀ láṣìírí ó máa bẹ̀rẹ̀ sí dójú tiẹ̀ láìpẹ́ bẹ́ẹ̀ ni sà gbàdúrà dáadáa t bẹ́ẹ̀ni kọlọ́run kò bẹ ìpìlẹ̀ rẹ wò, kọlọ́run kò bẹ ayé ẹ wò, kọlọ́run kò bẹ ìpìlẹ̀ rẹ wò. Orúkọ Jésù Olùgbàlà, mo dá àsopọ̀ kíkorò, èyí tó sọ ẹ̀pọ̀ mọ́ ìtìjú, mo dá àsopọ̀ kíkorò, èyí tó sọ pọ̀ mọ́ àwọn èèyàn tí ò lè rẹ̀ lọ́wọ́. Orúkọ Jésù Olùgbàlà, Olúwa já, má jẹ̀múlẹ̀ sọ ẹ̀pọ̀ mọ́ ìkorò. Ẹ̀gbọ́n ilé ìsà, pẹpẹ ló sọ. Gideon mọ agbára tó ń wé sí iṣẹ́ pẹpẹ ilé bàbá ẹ̀ ni. Bóyá ògbàgbọ́, bóyá ògbàgbọ́, bóyá wà conscious of it, bóyá wà conscious of it. Pẹpẹ kan wà tó ń coordinate ajé wa tá a mọ̀. Bẹ́ẹ̀ ni sà, bẹ́ẹ̀ bá rí ẹni tó ń bínú ẹ mọ̀ pé ọwọ́ kan wà tó ń coordinate ẹ̀. Bẹ́ẹ̀ bá rí ẹni tí ò ka nǹkan sí bà mí gbọ́, ìgbà kan wà tó ń coordinate ayé ẹ̀. Tó bá jẹ́ wípé ìjákulẹ̀ ló rí, mọ̀ wípé agbára kan wà tó ń coordinate ẹ̀. Tó bá jẹ́ wípé wọn fẹ́rẹ̀ lọ́jọ́ kan báyìí, ọkọ ẹ̀ fẹ́ rí ẹ̀. Kó mọ̀ pé agbára kan ló wà tó ń coordinate ẹ̀. Ọjọ́ tó bá ti dojúkọ agbára yẹn, ọjọ́ yẹn ló gbọ́. Ẹ̀gbọ́n ilé ìsà, mo rí pé ẹ̀bùn wà lórí mi, mo rí pé agbára Ọlọ́run wà lára mi, mo rí pé òróró Ọlọ́run wà lórí ayé mi, ṣùgbọ́n mi ò fi sí ara mi. Oníṣọ́jú ìmúyà.

0: àwọn ọmọ tá a jọ ń gbàdúrà lórí whatsapp mo ní kọ́ jára wọn lọ́wọ́ pẹpẹ mátẹgbẹ bẹẹni sà pẹpẹ mátẹgbẹ wù ni bẹẹni o wá ní tọ́ bá ti lè rí 330 naira kọ́ fi tú ara wọn ṣùgbọ́n ìwọ lálẹ́ ètò gbọ́ mi ṣé o fẹ́ bọ́ lọ́wọ́ ìbọ́jú tó ń la kọjá o fẹ́ bọ́ lọ́wọ́ ayé tí ò ní tẹsímọ́nì o fẹ́ bọ́ lọ́wọ́ ayé ìkorò yìí o fẹ́ bọ́ lọ́wọ́ ayé ìdààmú yìí o fẹ́ bọ́ lọ́wọ́ ayé káṣeṣeṣe kámọ̀rọ̀mọ̀lọ́ yìí jẹ́ ń sọ ẹmọ pẹpẹ téèyàn fi rọ̀mọ̀ lọ bẹ́ẹ̀ náà ṣe rọ̀mọ̀ lọ ìwọ lọ wá 550 naira lálẹ́ yìí tó bá gbọ́ mi o ti gbọ́ mi tẹ́lẹ̀ ẹnìkan ni mo ti ṣe tẹ́lẹ̀ eléyìí tí mo sọ fún ẹ wà tó padà sí consciously ló máa sọ pé pàtà mo sọ ara mi mọ́ pẹpẹ tó ń bu àṣírí òlí ìfẹ́ mi dalẹ̀ tẹ́tẹ̀mí náà rí má jẹ̀mú àṣírí bíbò wá wo àwọn sáàmù tó máa ka psalm 40 olùkan olùmọ̀ọ́ká tó bá di ọ̀la wà á lọ wá ọ̀sán bẹ́ẹ̀ ni àti mìíràn wà á wá sí ọ̀dọ̀ ọ̀láyẹ àjọ fi gbàdúrà máa wá sọ tó máa fi mìíràn sí ẹ fi ojú èmi àti olóore kójú wàre jù báyìí kárìnà báyìí olúwa yóò gbé ọ̀pàdé aláàánú 550 naira yẹn bí sínú àkáǹtì yìí 6142 08 38 72 6142 08 38 72 Then be last time 6142 08 38 72 Okay. Dane Olufemi Komolafe lo wa osan osan ton ti gbo epo eye odo wa iyo kan wa fun omo re wa fun awon omo omo re ko mo jo sinu ile a fe gbadura ko gbagbara to so emo pepe ijiju ti o je ki awon omo odidi oluwa yo tu ele lagbara lowo olorun number to lori ofe ati pele leyi
1: 0800 29 30 57 28 0 0 0 0 7 0 1 4 3 3 8 1 1 1 0 7 0 14 33 81 11 tàbí 0 8 0 2 8 6 1 2 2 3 8 0 8 0 28 61 22 38
0: Àláfíà fọ́ ó máa yọ̀ ló máa sùn sáàmù ẹ̀ta lẹ́yìn psalm 40 ni oru máa kà wá kà lórí pítsọ̀ ẹ̀ wá kà lórí glass ẹ̀ wá wojú ara ẹ̀.
1: God bless you kò sùn láyé àti àláfíà.
2: From Lagos, this is
3: Jordan 1.5 FM.
0: Christ Apostolic Church àgbàlá agbára ìtúsílẹ̀ tún ti dé o pẹ̀lú àkọ́tún ètò ìsọjí ńlá agbára ọlọ́run tó tayọ ọlọ́jọ́ mọ́kànlélógún 21 days ultimate power of God revival àkòrí kí ìjọba rẹ̀ dé Matthew 6:10 bẹ̀rẹ̀ láti 29 June sí 26 July 2026 aago mẹ́fà sí mẹ́jọ ìrọ̀lẹ́ ojoojúmọ́ lẹ̀tọ̀ nínú gbọ̀ngànlé ọlọ́run wa ìgbàlà síso èso ojúrere ìwòsàn fífọ́ àjàgà oríire àlùyọ ìtúsílẹ̀ àti ìgbéga ń dúró dì ọ́ níbi ìsọjí ọ̀hún Pastor S. Oforuwe Pastor Yemi Olutunde Prophet J. O. Ojo Pastor Oluwalusi Isaac Evangelist Daily Success Evangelist Sanusi Oluwakokola Lady Evangelist O. Adekanla Evangelist Japheth Ajibola Pastor M. O. Ogunlade Atopo ránṣẹ́ ní Jésù Olúwo ní Christ Apostolic Church Àgbàlagbára Ìtúsílẹ̀ 23 Jibowu Road U-turn bus stop Abule Ẹgbà Lagos Come and experience the ultimate power of God Prophetess E.M. Ogunlade J.P. Lolugbalejo Ìgbìmọ̀ Sọ́jú Lolukéde 0804-74-4270 Jesu Luluwa.
4: This is Jordan 105.5
5: Nation with a voice for entrepreneurs.
2: From Lagos, this is
3: Jordan 105.5 FM.

0: Ok, pe ọkọ mi wọn náà gbà kó jẹ mi náà ti jẹ torí kó gbà kó jẹ sọlọrun ò rí ngbà tó fẹ fún edami torí kó ti wọn wọn tó ti sọ títí ẹ you will never force anybody ọlọrun kì í force ọlọrun ò lè force ẹ láti gbé ìgbésẹ gbogbo àwọn tí wọn dìde lẹni tá everybody jẹ ológun lẹni ìgbésẹ ni o it is a step that everybody take wà á rí àánú ọlọrun gbà lórúkọ jésù. What are the testimony? Now, if you say, well, my day, no, the Thursday program on that. What's in Birin called Riga? Oh, the thing Gadua, oh, the thing that they pay, oh, Madua Gba. But they pay, you want to come at me, Adua Ruba. Big pay, you want to cosho, me Adua Ruba. But give up, oh, so this shall lie. Lord, what do you want to do? Should not tell the son of that, Bere. What got testimony? Oh, mommy, come on. Je pe testimony me o ma mi ko to je pe amubo ni diwo mo pe satani diwo na ma nlo to ba nse ko to ndi lowo eyin pastors te ma ndi member yin lowo won sagusin awon kan se ko buburu ko sin ni e ma dake adua nko to nse sin won se ma pada fori ara won gbe in life is all about karma whatever comes around goes around whatever goes around comes around so won se kon si eni ohun to nse si eyin asasi to fe si e wọ́n lè máa lo èpè wọ́n lè máa lo àfọṣẹ́ sọ tó bá ti rán ohun tí ò dáa sí ẹ ohun tí ò dáa tó rán sí ẹ torí pé ọmọ ọlọ́run ni ẹ kí nìyẹn ò ní pa ẹ kò ní dọ́dọ̀ ẹ ṣùgbọ́n ó ní agbára láti lè stop re tó bá ń bọ̀ àbí tó bá lè gbàdúrà dáadáa you will pray and pray and pray and pray òun ní iṣẹ́ tá a ṣe yẹn wà fún ọmọ yẹn contract rẹ gbé fún wọn ọ̀dẹ̀ sọ ń pa ẹ mọ́ lẹ́yìn ọjọ́ Sunday bá a ṣe fọ ẹyin yẹn gbàrà báyìí ni message wọlé kò pé 5 minutes message wọlé wọn dẹ gbèsè 200 million fún lójú ẹsẹ ń bẹ wọn dẹ send 50 million sí níjọ Sunday ń bẹ náà àwọn náà woman náà woman yẹn sọ fún mi ó sọ fún ní ọjọ́ mọ́lẹ̀ ní orí fún pé òun máa ń ta ògì ó máa ń kiri kókó but ó dùn bá ti rú látàárọ̀ dalẹ̀ báyìí ó ní bí ẹni méjì mẹ́ta ni pé òun wá máa kí kókó yẹn wá tún máa bí àwọn yẹn pé kó wá máa mú lọ́fẹ̀ẹ́ ó ní bọ̀ láàrin 1 hour olótítọ́ tí gbogbo àwọn customers yẹn tí wọ́n ń dí lọ́wọ́ gbàtà ti fọ́ ẹyin yẹn gbà pẹ̀lú sí àdúrà yẹn ogun ti ṣẹ́ àfàwọn tó ń ṣe yẹn àfi tí wọ́n bá di ẹyin sínú ìyá wọn kó tó di pé wọ́n di ọmọ ló kù àti tó bá gba obìnrin jáde lógun yẹn ò ní ṣẹ́ lé wọn lórí ohun tó máa ṣeré lọ́la o mẹ́ta ni wàá mú wa wàá mú máa sọ méjì fún ẹ ẹyin ṣíṣe ẹyọ kan so ẹyin tútù ẹyọ kan so ẹlẹ́kẹta ẹ máa pè mí fún tó wá dẹ pé tinubu yóò bá wọlé marble church wà á léyàn fún ẹ ẹyin tẹjọ lọjọ sunday ẹ má gbàgbé ẹyin ṣíṣe ẹyọ kan yẹn tẹ ẹ mú lọ tí mo ní kẹ ṣe kẹ mú wá yẹn lẹ máa mú wá lọla ẹ dẹ wà nú àwẹ gbẹyin tẹ ń bọ lọla ẹ wà nínú àwẹ don't give up you will get there nǹkan tí o tó ń bọ wá pa o dẹ máa nọrọ padà tó o bá ti give up o ti tọ́ wa débi tó ń lọ but tó o bá give up ọwọ́ bẹ ẹnìyẹn o àwọn ọ̀tá ẹyọ ẹnìyẹn o kò dáadáa kí wọ́n yọ ẹ o máa praise ọlọ́run o problem tó máa dé bẹ́ ń lé ayé ẹ tó máa padà lọ bá wọn ọ̀tá ẹ tó máa dé bẹ́ ọlọ́run ń jẹ́ kó rí o ìṣòro tó máa dé bẹ́ tó máa lọ bá wọn ọ̀tá ẹ torí wo wọ́n á fi ẹ ṣe ẹ̀sìn àwòrò so àdúrà ni kò wọ́n gà má dẹ̀ give up wàá wà òkè padà gbogbo nǹkan máa dá fún ẹ lórúkọ Jésù má lọ don't look back and go and meet your enemy going back to your enemy dewi wọn kọkọ fi ẹ ṣe ẹhun ẹsìn ẹsìn àwòrò wa o ẹsìn àwòrò túmọ̀ sí pé ẹsìn tí wọ́n ń pe àwọn èèyàn sí láti fi ẹ ṣẹ̀sìn wá ní òòrí ara lé ẹ ó mà wá lánàá òòrí ara lé ẹ ó mà pè mí lánàá a máa pe àwọn èèyàn lé ẹ lórí they will that might be a conspiracy of them to mock you they will that be mocking you so don't give up àárọ̀ la màmá retí ẹ pé máa dé church wà rìkì tó nọmba kan ní máa pè fún ẹ lálẹ́ yìí bọ́dá nọmba yẹn náà pẹ̀lú nọmba ìyàwó mi náà ẹ má pe ẹyin tó wà lọ́wọ́ ẹ ẹyin tẹ́tí gbọ́ program mi dágbé alẹ́ yìí first time yìí nọmba kan yìí náà kẹ try láti store kẹ́gẹ́dẹ̀ save kẹ́ má pe ẹni ìgbà tó bá ti ń bọ̀ wọ́n mọ́tò ṣòdì bá ti dó ṣòdì wọ́n mọ́tò àgbàdo ìjà yìí bọ́lẹ̀ ní ìjà bus stop wọ́n gbé ọ̀kadà níjà bus stop tàbí máa ń rú wá pé òun lọ church power òróró aago mẹ́fà la máa ń bẹ̀rẹ̀ service wa a máa ń parí ní 10:30 wà á ní testimony nǹkan tètè dé láàárọ̀ la wà á dẹ̀ ní testimony òun tí mo ní kẹ́ra bọ̀ yẹn ẹyin tútù kan ṣíṣe kan ẹyin tí wọ́n jọ sunday ẹyin ṣíṣe yẹn ní kẹ́ mú wá ẹ máa pè fún kẹyọ kan tó kù tí nọ́ọ̀rẹ́ bá dẹ̀ wọlé máa bọ̀ láàárọ̀ la nọ́ọ̀mà tó máa pè sí rè 081 30 476370 bọ́ni ẹlẹ́kejì 08130476370 Mario Larola asagbe to be mo gbadura fun e ogun aye ko se ogun aye ko se ala to malala le ya lai segun ni ona de ma la fun e in the name of Jesus Christ of Nazareth ogun ta oni bori e be so ko luwa so fun luwa mi pe iwo joko le owo otun mi temi o bi fi awon tare si abe akuti akuti ti se re lo ma fi awon te si abe se mo te un to ba sasi lateni lo a pada si won lori in Jesus name.
1: From Lagos, this is
2: Jordan 105.5 FM.
3: This is Jordan 105.5.
4: Station with a voice for entrepreneurs.

0: hallelujah.
1: Hallelujah.
2: Ẹ tún kábọ̀ sórí ètò àṣẹṣe lórí rédíò lórí ìkànnì yìí níbi gbogbo tẹ ti láàrọ̀ láti máa dọ̀ ẹ̀wá ọkọ̀ fìdílé o kàbíkẹ́ fìdílé kan lápá bí náà láti bọ́ lọ́run bá pàdé. Mo láàrọ̀ láti sọ fún yín pé wòlíì àgbáyé.
3: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
4: the voices you need at work all day, every day till payday are here.
0: Alaburu majẹ mu ọtalẹ ni majẹ ìrọlájẹ wọlẹ. Ìjọru ìjọsán ìjálẹjọ wọlẹ. Agbára kaka tí wọn lò lé wọn lórí jọ wọlẹ. Ìṣókùnkùn láyé wọn jọ wọlẹ. Ìjọru ìjọsán ìjálẹjọ wọlẹ. Ilẹ̀kùn tuntun kò ṣí ọ̀rẹ́ rògbòlò. Orí òní tako yìí o, ẹ̀rẹ̀ jèrè àdúrà. Ẹ mọ̀ ṣe o, ọkàn yà balẹ̀. Gbogbo abẹ́ àti ìfòrò yìí ti dààmú yín kó wọlẹ̀ pátápátá. Jésù lọ wa.
2: Ètò àṣẹṣe náà lẹ ń darapọ̀ mọ́ lórí rédíò bá jẹ́ ìgbà àkọ́kọ́ nílé ìtẹ̀yìn nílò fún àti máa gbọ́ wa. Bàbá èmi ni ọjọ́ àánú ti sọjọ́ Wednesday, kí ni àkórí ọ̀rọ̀ wa?
0: Lónìí a sọ̀rọ̀ lórí tẹlọ́run.
1: Today we are talking about contentment.
0: Yorì tí pẹ́ẹ́dì máa mọ́kàn ṣàárẹ̀.
1: When you hopefully and make it to
0: be real, ṣùgbọ́n
1: kò sí
0: nta bẹ́ẹ̀ ṣe náà ní pípa
1: nítẹ̀lọ́run.
0: Àìní tọ́lọ́run yìí lè bàrẹ̀ lẹ́wọ̀n lè bàrẹ̀ ní kó sí lè bàrẹ̀ ní
1: bojú lè bàrẹ̀ ní. Níní kò
0: ní ọ̀ tí kò ní lè yọ rẹ̀
1: jáde. That you not be able to start yourself.
0: Ìyẹn ni First Timothy 6:7 sọ pé ìwà tẹ́lọ́run pẹ̀lú tẹ́lọ́run.
1: Èrè ńlá
0: ni àmú kan wá sáré
1: ọ̀lọ́ tá a
0: bá ní aṣọ pàtàkì méjì ká ní
1: tẹ́lọ́run.
0: Gbogbo ohun tá a bá láyé iná la bá láyé
1: ayé náà la bá fi sábà ti lọ.
0: Ṣùgbọ́n ohun kò ń dábàá ní ajé
1: káàdì tẹ̀lọ́run lórí orí.
0: Ìyẹn ni First Timothy 6 sọ pé ìwà bí ọlọ́run pẹ̀lú tẹ̀lọ́run rẹ̀ ńlá ni
1: ọ̀rọ̀ wa dẹ̀ dáyé.
0: Ṣùgbọ́n ìwé orin Dávìdì 94 nọmba 14. Nítorí pé
5: olúwa kì yóò ṣàwọn ènìyàn rẹ̀
0: jù. Ọlọ́run gbàgbé ẹnì kankan lọ́wọ́ lóró lọ́kàn rẹ̀ kọ́lọ́ ti ẹ̀yẹ́
5: bẹ́ẹ̀ ni kì yóò kọ àwọn
0: ènìyàn rẹ̀ ọlọ́run kì í ka àwọn ènìyàn ti ẹ̀ sílẹ̀
5: ṣùgbọ́n
0: ìdájọ́ yóò padà di òdodo.
5: Gbogbo ọlọ́kàn dídúró ni yóò sì máa tọ̀ lẹ́yìn.
0: Ìyẹn ni pé gbogbo àwọn tó dúró ti
1: ọlọ́run
0: àwọn ló lè tẹ̀lé ọlọ́run bọ́dẹ̀ gbàdúrà fún ọkàn rẹ̀ balẹ̀ àánú ni kó lọ́dọ̀ ẹ̀ sí wàdẹ̀ máa mú ṣe
1: ẹ̀
0: Ọlọ́run tó máa ń ṣe ohun tó
1: wù ní.
0: Ò kí ń ṣe mistake o. Ìyẹn ni pé tó bá dòde wà rí. Ṣé báwo ohun tó kọ níbẹ̀ nínú ìwé àwọn ọba ìkejì orí karùn-ún ẹsẹ̀ 21.
5: Bẹ́ẹ̀ni Jábésì ilépa Námánì.
0: Bẹ́ẹ̀ni
5: Námánì rí
0: tí ó. Gíásì ilépa Námánì.
5: Nígbà tí Námánì rí
1: sí
5: ti sáré tọ̀ lẹ́yìn.
0: Àìnísòro gíásì.
1: Ọ̀gá
0: rẹ̀ sọ wípé kí olóró ogun Syria máa lọ Olúwa ní
1: Magba lọ́wọ́ ẹ̀.
0: Ó ní ìpẹ̀lẹ́bù rẹpẹtẹ ó lọ lé
1: Bálójú ọ̀.
0: Bíbélì padà sọ wípé ẹ̀tẹ́ Námánì ó lẹ̀ mọ́ Gíásì. Gíásì dẹ̀ pàdánù ipò iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ láti gbẹ̀fún wòlíì àti láti jèrè wòlíì. Àìnítẹ̀lọ́run máa ń jẹ́ kí wọ́n pàdánù
1: kókó.
0: Ẹ̀hún tí mo lè sọ fún ẹ lónìí ni pé lọ nítẹ̀lọ́run obìnrin yìí nítẹ̀lọ́run.
1: Ohun
0: tó ń ṣẹlẹ̀ sóbìnrin kan lọ́ọ̀kan yẹn ju
1: tiẹ̀ lọ.
0: Dádì ẹ̀ lọ́nà tẹ̀lọ́run tó ṣẹlẹ̀ sọ́kùnrin kan lọ́ọ̀kan yẹn ju tiẹ̀ lọ. Ilé onílé ilẹ̀
1: ìwẹ̀
0: nìkan
1: as is bitter in some people's home.
0: Adùn lọ́dẹ lómi.
1: And he said, "We will still
0: come back." Mo dẹ̀ gbàdúrà Ọlọ́run máa yí ayé wa padà. Iṣẹ́ tó ti kú máa jí.
5: Ilé
0: tó ti kú máa jí. Ayé tó ti kú máa jí. Ayé yóò ní ta.

0: wa.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Olúwa. Mo ti máa ń gbóhùn dáàdi wa ti pẹ́ láti bí almost a year ago. Ijọ́ kan ni mo kàn rí pé gbogbo message tí mò ń gbọ́ yìí lórí afẹ́fẹ́ ni o. Mo ní message mi ni bí mo ṣe ó ṣá ìgbà tó wá dí ní oṣù kẹta. Mo ti sọ nípa apá mi yìí rí tẹ́lẹ̀ pé kí n wá mi ì wá ń gbà mi ì lè dìde mi ì lè dìde nílẹ̀ ń gbà mí. Ìgbà tí mo wá débi March bí mo ṣe Ọlọ́run fọwọ́ tọ̀ mi wọ́n sọ̀rọ̀ nípa àwọn ìdílé wa àwọn ọmọ wa pé kí a wá gbàdúrà lórí ilé wa a máa bàa rí pé òjijì mo wá ìgbà yẹn ni ìjọ yẹn ni mo bẹ̀rẹ̀ sí ní wá. Ìgbà tó wá di that was Thursday. Ìgbà tó di Friday mo wá ṣe mo wá sí Vigil mo gbọ́ nípa àwọn nǹkan tó ń sọ message so ìyẹn lọ bẹ́ẹ̀ church tí mò ń lọ tẹ́lẹ̀ wọ́n wá kí mi lé ìgbà táwọn rí mi torí gbogbo period tí mò ń wá bí wọ́n àwọn expect mi pé kí n máa wá so wọ́n fún mi ní 3000 join ìgbà tó tún wá.

bí ọ̀sẹ̀ tó kọjá mo wáyé tọ́ọ̀sì ọjọ́ kánsẹ́yìn bí so àwọn dájú ní ká jáde wọ́n ti ń pe àwọn pledge bí 5,000 so ìgbà tó ṣàdórí 500 torówó tó wà lọ́wọ́ mi péré mo jáde fún 500 ìgbà tó wá di friday ọjọ́ kejì mo rí fẹ́fọ̀ 10,000 naira ẹni mo ti máa ń pè tẹ́lẹ̀ àbúrò mi lábújá àyìn kò sí kinní kan mi ò pé jọ̀yìn rárá mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ti ń ìrànlọ́wọ́ dájú ní ká gbàdúrà ìrànlọ́wọ́ láti òkè pé kọ́lọ́run lè fọwọ́ tọ́ àwọn aláàánú wa mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí apá mi yìí mo dúpẹ́ gan mo dúpẹ́ olúwa ọlọ́run àtúndá olú ó yẹ kí n kọrin fún bàbá ó yẹ kí n jó fún bàbá omi ni mò ń lò omi ni mò ń mu mo dúpẹ́ gidigidi mo ti lo ọdún mẹ́rin ní ṣọ́ọ̀ṣì tí mò ń lọ tẹ́lẹ̀ kò sí yàtọ̀ mo dúpẹ́ mo dá gbogbo ọpẹ́ padà.

0: ibẹ̀ ni bàbá ti gbé ń tún òǹdè sílẹ̀.
1: Ibi tó lórí burúkú ti ń dolórí rẹ̀ tàgọ̀ sí ń dọlọ́mọ.
0: Ẹ̀mí mímọ́ la láti lẹ́yìn wa.
2: Ẹ wo tó ṣẹlẹ̀ ṣá.
3: Gbogbo àwọn tàbí.
2: Ẹ gbàdúrà yìí. Àwọn ọ̀rẹ́ kan wà.
3: There's some friend.
2: Tí Jóòbù ní.
3: Jóòbù
2: sá. Ẹ jẹ́ kó yé wa dáadáa.
3: Wọ́n let us understand.
2: Olúwa.
3: Lọ́ọ́.
2: Fún mi ní ìrànlọ́wọ́.
3: Give me help.
2: Dámú mi kúrò láàrin èèyàn lásán.
3: I will take me out of ordinary people.
2: Àwọn ọ̀rẹ́ mẹ́ta tí Jóòbù ní.
3: Three friends are Jóòbù.
2: Olúwa kó pín ọ níyà.
3: The God is separating.
2: Pẹ̀lú àwọn ọ̀rẹ́ tó lè pity.
3: From friend that can pity.
2: Tí wọ́n lè deliver.
3: And they cannot deliver.
2: Kí ni wọ́n sọ nípa Jóòbù?
3: What is it about Jóòbù?
2: When Jóòbù was in problem.
3: But Jóòbù had issues.
2: Is it not Job 42?
3: Job 42.
2: Sẹ́mọ̀ pé àwọn ọ̀rẹ́ kan ló wá tó wá dáwúrà fún.
3: It is some friend that came.
2: Àwọn ọ̀rẹ́ kan ló wá tó wá fún ní owó.
3: He came to give
2: him money. Ṣùgbọ́n ọ̀rẹ́ mẹ́ta kan wà kí làwọn ẹ̀yẹ́ wá ṣe
3: sá.
2: Wọ́n mú ọjọ́ kan láti wá bá a sọ́kò.
3: To find a day to cry.
2: They were just with him. They don't have what it takes to take him out of that problem.
3: Wọ́n wá pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n wọn ni ó tó máa fi
2: bí kò ní ìṣòro. But when you get to Job 42.
3: Gbàrà sí Job 42.
2: And Job began to pray for his friends.
3: Àti Job gbé sí gbàrà
2: bá wọn. Bóyá kí Olúwa kó lànà fún àwọn ọ̀rẹ́ o.
3: Lọ ṣu pray wey.
2: Gbàrà tí àwọn kí ni Job náà béèrè fún bẹ̀rẹ̀ sá.
3: Bọ́lá Job asked.
2: He prayed for helpers.
3: Ó gbàdúrà fún ìrànlọ́wọ́.
2: He prayed for destiny connectors.
3: Ó gbàdúrà fún ìrànlọ́wọ́.
2: The Bible said when Job prayed for his friend.
3: Wúyé nígbà Job gbàdúrà
2: fún ìrànlọ́wọ́. Ṣé bá mi rí bàṣẹ Job 42 ten kọ́ nìyẹn. Kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ sà.
3: Job 42 10.
2: Ẹ̀hẹ́ sà.
3: Wá sí yígbèkú
2: tó kú padà. Olúwa kí ló fi yí gbàdà sà.
3: Nígbà tó gbàdúrà fún àwọn ọ̀rẹ́ rẹ̀.
2: Nígbà tó gbàdúrà fún àwọn ọ̀rẹ́
3: rẹ̀. Wá sí gbèsè ohun gbogbo.
2: God raised Job through destiny helpers.
3: Ìjọbù sí ni.
2: Ìjọbù ní rí.
3: Ní ìṣẹ́po méjì.
2: Ìṣẹ́po méjì.
3: Nígbà wọn ni gbogbo àwọn arákùnrin rẹ̀.
2: Àwọn arákùnrin
3: rẹ̀. Gbogbo àwọn
2: arábìnrin
3: rẹ̀.
2: Iṣẹ́
3: ti ń
2: kí lọ láwọn yẹn ṣe ti
3: wọn. Ẹ
2: jẹ́ àdúró bẹ̀yẹn sà. Àwọn kan wá. Wọ́n wá fún ní oore. Àwọn ará ilé. Kí lọ láwọn yẹn ṣe.
3: Ó
2: nílò àwọn tó máa pitì ẹ̀.
3: Ó nílò
2: olùrànlọ́wọ́. Tó tó ẹrù rẹ̀ gbé.
3: Ẹ
2: gbàdúrà yìí sẹ́.
3: Ẹmi
2: ò fáwọn ọ̀rẹ́ abánidárò. Àwọn ọ̀rẹ́ tó máa yọ mí nínú ìṣòro ni mo fẹ́. Àwọn yẹn wá kóra wọn jọ.
3: Ẹkún
2: wa rún ẹkún lọ́wọ́.
3: Then cry now.
2: So you need to thank God tonight.
3: Ni
2: kini sa. Ṣáàrọ̀ ọ̀la kọ́ ni
3: program.
2: O gbọ́dọ̀ má sí bẹ̀.
3: Tí
2: ọjọ́ Friday yẹn. Òróró ta ti gbàdúrà
3: sí.
2: Tí ọ̀rọ̀ Ọlọ́run ti wọnú ẹ̀.
3: Òun la
2: máa fi àná ìgbógun ọ̀níṣòro.
3: Ṣùgbọ́n
2: tí àárọ̀ ọ̀la yìí.
3: Pàdé
2: Jésù.
3: Ẹ
2: gbàdúrà kan yìí ṣe. Olúwa ìrànlọ́wọ́ tó máa mú mi kúrò láàrin àwọn èèyàn lásán. Olúwa fi wá mi rí. Àwọn ọ̀rẹ́ yàtọ̀ sí àwọn ọ̀rẹ́ agbẹnidìbí.
3: Even from friends
2: that we need to. Àwọn kan bájọ́ bò sunkún.
3: Some people
2: have time. You have a lot of things to do.
3: Ìyún gbogbo tó
2: bẹ́ẹ̀ jẹ. But those friends you have around you.
3: Àwọn ọ̀rẹ́ tó ní.
2: They are just to pity you.
3: Wọ́n kàn ká
2: ní. They are not to deliver.
3: Kò jẹ́ pọ́n bẹ́ẹ̀
2: jíṣẹ́. Olúwa.
3: Wá.
2: Fún mi ní olùrànlọ́wọ́.
3: Give me help.
2: Pastor. Ẹ fún wọn ní àkáǹtì
3: náà. Bẹ́ẹ̀ni àkáǹtì náà.
2: Ẹ jẹ́ kí àwọn èèyàn ṣe irúgbìn yẹn lálẹ́.
3: Ju di àṣà àgbàdo.
2: Èmi jẹ́ ọjọ́ àánú. Àbí bẹ́ẹ̀ lọ sàn. Ìwọ náà tó nílò àánú.
3: Ìdá yìí nínú ẹ̀sìn.
2: Ẹ ohun tó máa ṣe lélẹ́yìn.
3: Ọjọ́ yìí nìyí.
2: Pèmí sọ fún ọ wípé ní àárọ̀ ọ̀la.
3: Ẹyin dá tuma
2: ìmọ̀ ní. Ìwọ ló máa kọ́ fún mi ní
3: testimony.
2: Àwọn tó lè deliver.
3: Those that we deliver.
2: Job 42 10.
3: Job 42 10.
2: Àwọn kan wá ń bá Jóòbù dáa.
3: Some people come
2: and they pay God less than Job. Kí làwọn yẹn wá jẹ́.
3: They call to books.
2: Wọ́n wá dájọ́ rẹ̀. Olúwa mo ṣe ìrúbọ̀
3: ìlànà. I don't sacrifice.
2: Tí ìrúbọ̀ ìmú ayé ìtẹ̀mí náà kúrò láàrin àwọn èèyàn
3: lásán. Take me out of ordinary
2: people. Mú mi lọ sáàrín àwọn tí oore wà.
3: Take me among those that
2: are good. Mú ọmọ mi lọ sáàrín àwọn tí oore wà.
3: Take my children to
2: be
3: happy
2: to
3: be good things.
2: Mo
3: f
4: account number.
3: Account number.
4: Account number.
3: Account number.
4: Echo Bank.
3: Echo Bank.
4: Echo Bank.
3: Echo Bank.
4: 35 Recreational Apostolic Muscular Church.
3: Recreational Apostolic Muscular Church.
4: Union Bank.
3: Union Bank.
4: Union Bank.
3: Union Bank.
4: 01 01 59 59 72 73 13
3: 50
4: 01 01 59
3: 59
4: 72
3: 72
4: 13
3: 13 5050.
4: Joseph Oluwatope Israel.
3: Joseph Oluwatope Israel.
4: Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀
3: wa 0 8 1 5 9 5 9 6 7 6 7 9 5 9 5 1 4 1 4 0 8 1 5 9 5 9 6 7 9 5 9 5 1 4 1 4 0 7 0 6 9 6 9 4 1 4 1 4 0 7 0 6 9 6 9 4 1 4 1 4 0 7 0 6 9 6 9 4 1 3 4 3 4 7 4 0 7 0 6 9 6 9 4 1 3 4 3 4 7 4 0 7 0 6 9 6 9 4 1 4 1 4 0 7 0 6 9 6 9 4 1 4 1 4 0 7 0 6 9 6 9 4 1 3 4 3 4 7 4 0 7 0 6 9 6 9 4 1 3 4 3 4 7 4 0 7 0 6 9 6 9 4 1 4 0 7 0 6 9 6 9 4 1 4 1 4 0 7 0 6 9 6 9 4 1 4 1 4 0 7 0 6 9 6 9 4 1 4 1 4 0 7
4: 6 3 3 4 0 8 0 8 0 9 0 5 7 5 7 6 3 3 4 3 4 0 8 0 8 WhatsApp number wa
2: WhatsApp number
4: ẹ máa lò fún àtẹ̀jíṣẹ́
2: or to send your messages or testimony
4: tàbí ẹ̀bì àdúrà
2: or your prayer
4: àwọn bàbá ló máa dá yín lórí
2: Father we answer you
4: owó ní 09 1 6 3 5 7 5 7 2 7 7 5 0 9 1 6 3 5 7 5 7 5 7 5 Facebook page wa
2: Facebook page
4: Prophet Olutope Israel TikTok wa
2: TikTok
4: Prophet Olutope Israel
2: Olutope Israel
4: Instagram
2: wa Instagram
4: Prophet Olutope Israel
2: Olutope Israel
4: YouTube channel
2: wa YouTube
4: Prophet Olutope Israel
2: Olutope Israel
4: orúkọ ilé ìjọsìn wa ni
2: Member Church
4: Atunde Ola Apostolic Church Ológun
2: jùlọ Ola Apostolic Most Glorious Church
4: AKA Latter Glory
2: Ola Sogo Ikeyin
4: ó wà ní Suraju Street
2: Suraju Street
4: Ikola Adusi Road
2: Ola Adusi Road
4: Ẹlẹ́yin Bus Stop
2: Ẹlẹ́yin Bus Stop
4: Ìpájà Lagos
2: Ìpájà Lagos
5: gbogbo ẹ̀yin tẹ́ ṣe rúgbọ́ bá
2: jẹ́
5: ọjọ́ àánú yìí mo súre àwọn olóore tó yàtọ̀ sí àwọn
2: abánikẹ́dùn
5: tí wọ́n ní tí ayé rí yóò fi dìde
2: lọ́rọ̀
5: tí wọ́n
2: ní
5: tí ẹkún rẹ yóò fi dá
2: lójú ẹ̀wọ̀n
5: wòlì kó tari wọn
2: sí
5: ẹ̀ olóore tó ní èsì sí ìlàkọjá rẹ
2: olóore
5: tó ní èsì sí tó ń làkọjá
2: lọ́rọ̀ ní orúkọ
5: Jésù
2: in the name of Jesus
5: bó ṣe ṣerúbọ̀ yìí lálẹ́
2: pẹ̀lú
5: 2,000 naira olúwa gbìran olóore yẹn
2: sí ayé
5: rẹ máa kúrò láàrin àwọn èèyàn
2: lásán wàá rí
5: àánú gbà
2: wàá
5: rí ìrànlọ́wọ́
2: bẹ́ẹ̀
5: lórí
2: àpapọ̀
5: jésù olúwa wa
2: Amen. Lórúkọ Jésù.
4: Ẹni olú olùdọ́gbọ́.
2: Hi.
4: Bàbá tó sọ̀rọ̀ pé òun
2: ló yẹ kó
4: ń ṣe. Bẹ́ẹ̀ ló gbọ́ lọ́wọ́.
2: Ayọ̀ yóò ṣe wáyé.
4: Máa lògùn dalẹ̀.
2: Àwọn yóò rí ti rí tánẹ̀tì.

0: bus stop, Latin Genesis bus stop, Biokada, don't not see Christ for Gospel Ministry back on the street. One man be on the bed. Somebody touch you will leave back on the law. Bazaar.
1: Now,
0: bazaar.
1: Now,
0: anywhere, leave back, Nima Shaw, just of the bazaar, no law. No back on the street. Tobati de bazaar. Anywhere, Tobati Mo. Tobati de is shedding, Timuranda Bab. So, for we pay, oh, lost in bazaar. Or control the petrocam, Genesis Boston. Be on Kalatibe, what be on the bed. Mumba, we are from we pay. I won't do that. Talk what you do it. Don't call this for one my year. But Auntie Shama Shami, I do a king punch you and your door. I won't do it. I'm not in Russia. I grudge you. Tori Ati Monchama to Duco. A bomb of a bullet that do a to repair. Oh, believe me, I do a kinda. Tia do a kinda. I'm going to name a bama. I'm bad do a to repair. Oh, no, she in Guadura. It did not have him bad do that. Number two, oh, no, Pasha from a pecaman bad do a. Need the bobo, like Simi, and like Share. No bad do a four. I do a nimbao, and the rakimba. Sama Shami, Madame Sule for Lonnie. Lord, quite yes. I la la re tona agbara ye gbina da mo ni agbara ti da olamu agbara ye gbina da agbara to je onisimi agbara ye gbina da agbara to je ki ayo re o de agbara ye gbina da ba o dure ni ona mi tati eya mi ba o dure ni ona mi tati eya mi mo gbadua fun e to so pe ma fa yesu o ko kuku ojiji mi bo mi olufe sa ma sa mi ma wo sa ma sa mi baba mi da olohun mi o wonu ise re mi o wonu owo re mi o wonu aye re mi olorun wonu ise re mi o wonu owo re mi o wonu aye re mi afi anu gbe odide mi afi anu gbe odide mi afoju rere gbe odide mi afi anu gbe odide mi iranro wo to kojo tori re ko dide fun mi olorun awon baba wa ko da in the name of Jesus, whatever you are looking for, receive it now. Whatever you are believing God, receive it now. Whatever you are trusting God for, receive it now. In your marriage, your men, your in your mental health, in your finance, in any area of your life, receive help. In the mighty name of Jesus, what the Lord alone can do is release to you. What the Lord alone can do is release to you. What Jesus alone can do is release to you. Owo anu tin so ni deyin owo nu aye re owo nu ise re o ni size iwo bere okun to npa mi to wa lo spirit to size yen gba iwo sa amen gba iwo sa amen gba iwo sa olorun mi wu o sa olorun mi wu o sa ja wo ti olorun so ni we sa 27 yẹ kí ló wí ká jáde olùfẹ́.
2: Olúwa ni ìmọ́lẹ̀ mi.
0: Olúwa ni ìmọ́lẹ̀ mi.
2: Àti ìgbàlà mi.
0: Àti ìgbàlà mi.
2: Tani èmi ó bẹ̀rù.
0: Tani èmi ó bẹ̀rù.
2: Olúwa ni agbẹ́rẹ̀ mi.
0: Olúwa ni agbẹ́rẹ̀
2: mi. Àyàtà ni yóò fò mí.
0: Ẹni tí ò lágbá lórí ẹ̀mí ẹ̀ kò lè pa ọ́. Ẹni tí ò ní agbá lórí ìgbàlà rẹ̀ ò lè pa ọ́. Ẹni tí ò lágbára lórí ẹ̀mí rẹ̀. Bíbélì sọ pé ó ní òun bẹ̀rù ẹni tó lè pa ara ṣùgbọ́n ẹni tó lè pa ẹ̀mí. Torí náà ni mo fi sọ fún ọ lónìí. Ohunkóhun kó ògùn máa là kọjá sáma ṣàmì ogun ayé ò ní borí ẹ mọ ní ogun àtàwọn ò ní borí ẹ àwọn amọ níṣẹ ni wọn ò ní borí ẹ bó ṣe ń ṣàmì lórí bẹẹdì yẹn ọrùn ṣí fún ọ bó ṣe ń ṣàmì nínú mọtò yẹn ọrùn ṣí fún ọ bó ṣe ń ṣàmì lórí ìrìn yẹn ọrùn ṣí fún ọ agbára fàyè súnni àfiṣẹ súnni tó yí ọ káàkiri wọn máa gbiná agbára fàyè súnni. Agbára fiṣẹ́ sóni tó yí ọkà mo ní kó máa gbiná bó ṣe ń ṣàmì ọ̀nà ńlá bó ṣe ń ṣàmì ọ̀nà ńlá bó ṣe ń ṣàmì ọ̀nà ńlá ọlọ́run mi gbé ọ dìde àánú olúwa gbé ọ dìde ọwọ́ agbára ọlọ́run gbé ọ dìde òní ṣẹ́rú ayé òní ṣẹ́rú èèyàn òní ṣẹ́rú ẹbí òní ṣẹ́rú ayé òní ṣẹ́rú ẹbí gbogbo èyí tẹ́tí lọ sí pásítọ̀ òfin ní mísà àtìkò jẹ́ ti dé o. Ó yá ilẹ̀kùn orílẹ̀-èdè kò ṣíwájú yìí. Ilẹ̀kùn orílẹ̀-èdè kò ṣíwájú yìí. Mo ní ilẹ̀kùn orílẹ̀-èdè kò ṣíwájú yìí. Mo ní ilẹ̀kùn orílẹ̀-èdè kò ṣíwájú yìí. Ilẹ̀kùn ìgbẹ́dìde kò ṣíwájú yìí. Ilẹ̀kùn àánú kò ṣíwájú yìí. Àwọn tó ní kò fòkó ni sọ pé àwọn máa rẹ́yìn rẹ lórúkọ Jésù tí wọ́n ṣubú. Kí ni máa stú ìwé Psalm 27 yẹn sọ kí ló wí.
2: Nígbà tí àwọn èèyàn búburú.
0: Nígbà tí àwọn èèyàn búburú.
2: Àní àwọn ọ̀tá mi.
0: Àní àwọn ọ̀tá mi.

0: ati awa binuku mi
1: ani awa binuku mi
0: ko sumo mi
1: e duro bibeli pe oni awa binuku awon eyan kan wa te pe won fe ri olaye to wa laye o bi won ninu ina oluwa jehovah ko da ina so won nigba ti mi o se o mi o gba yawo e mi o pa omo e ki lo binuku mi sun awon kan wa abinuku ni won won ko ni da ogo to ba mura ju ina bu won to ba ti ba te ba fa ina bi won bo se gba pe awo fa won ina bi won loruko jesus awon abinuku ti won ki fa won rere awon abani logo je owo oluwa subulu won
0: amen
1: owo oluwa subulu won e ka so ju si
0: ani awon ota mi ati awon abinuku
1: ti sumo mi ani ibe ni pe won ni ota tori iwo lo n ton are o so pe mi o se nikan mi o be nikan ja eni ko le ba mi ja ko need ko ba awon eyan ko ja awon ko wa won ki se aje o sugbon o ni ero buburu ni won awon elero buburu buru ja awon aje lo tori pe bi bi pe won ni awon alaroṣe awon ko wa to ba ti ro nkan to ba ti ro bayi o ma se ni o ni o se nikan o n taja o n gbele pelu awon eyan o lebi wo to ma pe taye kende to n bere lowo kende kende so n fa ki ogo taye ju tiẹ lọ ayari kanlẹ to ma bẹẹ lọwọ taye taye so n fa ki ogo kende ju tiẹ lọ ayari kanlẹ ko nidi ko ṣe èèyàn taye to gbogun ti ọ ohun to ma mu ko jẹ pé o fẹ dide the father to sọ pé o fẹ jẹyàn láyé wa n lọta àwọn kan wà wọn máa ń rí wọn máa ń rí wọn fẹ rí ogun èèyàn mọlẹ wọn fẹ báyé èèyàn jẹ àwọn ìka kan wà tó máa ń fẹ ba ayé èèyàn jẹ níbikíbi tó wà ní aláàjì ayé rẹ lórúkọ adésùnkọ kúkú òjijì tẹsíwájú.
0: Wọ́n súnmọ́ mi láti jẹ ara mi.
1: Bàbá o, ẹ rárá èèyàn lọ fẹ́ jẹ àwọn àjẹ arógbá ẹ̀ṣọ́ má kanlẹ̀. Àwọn yẹn ara èèyàn lọ máa ń jẹ, ara èèyàn lọ fi ń gbókun, ẹ̀jẹ̀ yẹn ni wọ́n mú kásájú sí.
0: Wọ́n sì kọsẹ̀.
1: Wọ́n sì kọsẹ̀.
0: Wọ́n sì ṣubú.
1: Orúkọ Jésù kí wọ́n ṣubú. Bíbélì ni wọ́n súnmọ́ wa kì í ṣe pé wọ́n dìnà sí wa. Òbí sọ pé òun ni ara ilé ẹni òun ni ọ̀tá èèyàn mo gbàdúrà fún ọmọ ní kí wọ́n ṣubú. Àwọn tó súnmọ́ tẹ́lẹ̀ àwọn tó fọ̀rọ̀ rẹ lọ àwọn tó sọ pé fẹ́ẹ́ lọ gba advice lọ́wọ́ wọn tí wọ́n dúró pé wọ́n níjẹ́ ọlọ́ ìdá ikú kan jẹ lára wọn. Ẹgbẹ́ o mo gbàdúrà pé ayé ò ní rí ọmú. Ẹgbẹ́ o tí mo fẹ́ sọ yìí ẹ kíyèsí àwọn tí mo fẹ́ sọ yìí gbogbo ọmọ ọlọ́run wo bí eléyìí kì í eléyìí sọ̀rọ̀ ìjọ ọ̀pẹ ni mí gan tó jòkó nínú ìpè nínú ìjọ èèyàn gan kò mọ tó wá ṣe ń bẹ so ó lè jẹ́ ìwọ tó ń gbọ́ mi gẹ́gẹ́gẹ́ làárọ̀ mi sí gbọ́ mi o bí olúwa ti wà tí ẹ̀mí rẹ wà àwọn bínú kú ìràwọ̀ rẹ àwọn bínú tú ògo rẹ àwọn tí wọn fẹ́ kó jẹ́ èèyàn àwọn ọmọ ìyá ẹ àwọn ọ̀rẹ́ ẹ àwọn tó ní ibo ló ń lọ kó fọkó nìṣó bíbélì sọ pé wọn ṣu wọn sì kú lórúkọ jésù kan ṣubú kí wọn sì kú. ohun wòlíì ló ń gbọ́ yìí wòlíì ọláre wájú bàmí kọ́lé èmi ní àròlé ọbọ̀dáre ní gbogbo àgbáyé láti ọmọ ọdún mẹ́jọ ni wòlíì ọbọ̀dáre ti fàwọ́ mi sókè bí wòlíì ní kò ṣeun ti káàkiri gbogbo àgbáyé gbogbo yúròpù amẹ́ríkà káàkiri gbogbo àgbáyé tó mọ́ mọ́ ọkọ tí mo sọ àwọn kì í ṣe wòlíì tó ń rí kiri bọ́ ara mi sí ọ ni o ohun tó mú kí olúwa ọ̀rọ̀ mi sí ọ ohun tó mú kó gbóhùn mi lónìí ó túmọ̀ sí pé ó wà lára àwọn tá a rán mi sí bí ogun bá dé wòlíì náà làwọn lọ́ba bí nǹkan bá dàrú wòlíì náà làwọn lọ́ba tí èèyàn bá fẹ́ wọ next level wòlíì náà làwọn lọ́ba torí ìran wòlíì a máa ṣọ́nà nípa ìdarí láti mọ ojú kan àwọn alágbára kì í dédé rìnrìn àjò àwọn alágbára wọn kì í dédé bẹ̀rẹ̀ business àwọn alágbára wọn kì í dédé gbègbèsè wọn wà díẹ̀ ìwọ lọ́pọ̀ ń ṣe tiẹ̀ bárabàra tó kọ believe pé o bẹ́nìkan jà ẹnìkan ò bá ọjà torí náà pé àwọn nọ́mbà wọ̀nyí bàbá wòlíì báwo la ṣe máa dé church torí ìpàdé alágbára kan lọ lọ́wọ́ báyìí sunday mẹ́ta ni ò gbọ́ mi sunday mẹ́ta olúwa ní gba ọ̀rọ̀ sí wọn lórí apá àti ẹsẹ̀ wọn nítorí kí ni olóńgbà àwọn èèyàn ńlá kọkọjá wọn bí bíbélì wípé yóò la ọ̀nà níbi tí kò sí ọ̀nà àṣẹ nìyàn fi ń dìde agbára nìyàn fi ń dìde when you are anointed you be empowered when you are empowered you be invited
0: yes,
1: when you are impacted you will make manifest
0: yes,
1: o ní láti di èèyàn láyé torí ọ̀wá sí nàìjíríà ọ̀wá sẹ́kọ̀ọ́ wá ṣeré o ọwọ́ ìsìnrú láti wá da ohun tó yẹ kó wá dà láyé ni gbọ́ mi tó bá wù ọ́ wọ́n bá wà pé à ẹnìkan ṣe mímí òṣè nìkan àwọn kan wà gan wọ́n fẹ́ kí ìyè ra wọ́n fẹ́ kí ìyè ó ṣí kó lè rí ọ̀fíìsì tó wá wù wọ́n so ní ọjọ́ sunday àti ṣe sunday kínní àti ṣe èkejì ìkẹtàlélẹ́yìn ẹ máa lágbára. bakole bazaar na wa won bi o de be ko se to mo be to ba po lati dano paja on the duoni okun la lati okun la so fun pe bazaar lo nlo won bi o de be e di e nini mo gbadua pe action of wa na
0: amen
1: to ba ti ran to ruko mi ta so pe touch bazaar lo nlo won bi o de be to ba po lati sango duoni abesan gate won bi o lati be lo si bakare street ni bazaar church won bi o de be ele ile mi mo botu kaye ro shogun si o to ipe mi agba ola
0: amen
1: ipe ti gba opolopo awon eyan ti o le je eyan gba to ti ta mo pade mo kuni kan ni London mo wa ni airport mo wa stranded ni airport tori pe mo lo si America ma ti mo de airport yen mo wa ni flight to yen ko gbe mi o ti lo tori pe I need delay flight lati Eko si London ba mi olufe eni ti mi o mo ri o pa fowo to mi latẹyin o ni daddy ibo le lo mo ni America o ni se ko si mo ni mo miss flight ti mi won de ni ki so $100 lati add mo ticket mi o de ni owo yen lowo pe card Nigeria lo wa lowo mi ma emi ma worry sir o de mu card ti e o swipe e won de fun mi ni ticket oh great ticket mi lo si New York mo ni bullet ti mo mi ah o ni baba mo sukun wa touch yi ni ni year 2011 almost 12 years after o ni mo sukun ko si se ko si gbogbo yawo lo nbo mi igba ti mo won mi pe yen o ni mi o attend to 6 months come of la fun mi ti mo lo si New York ba e mo mi o ku lo sanwo ticket lati London lo sanwo upgrade ticket mi lati London to New York e o ko won ni emi gbagbo pe ti n ba gbadua fun ona Allah ti n ba to ba dula ba pe mi aye re aye pada se mi won na won lami Olorun bo se n gbo mi bayi emi ko n so fun pe wo li Olorun to to lo n ba o soro yi ipade Sunday yi lo ma pe keta ati se kini ati se keji ko sile ago mejo abo Bakare Street along Igodo Igodo Road ise Olorun Petrocam bus stop or Genesis bus stop won bi ode be baba woni e si ase ipe ni sure fun mi ati pe bawo la se ma de be oga sa ma pe e jo baba e ji pa mo se ma de be ati pe sure fun mi e ji 300 e pe titi ma fi gbe number yi e pe awon number yi fun
0: 091 5899 4696 091 5899 4696 or 081 32 38 9415 081 32 38 9415
1: Ma pe awon nọmba titi ti ma fi pe wo wo bi ope yan lo pe mi lojo ojumo pe mi ni won ke pe ma so pe baba mama de disturb mi iwo pe baba e ko oro ase yo kan atanu woli to lase o ti gbogbo pe pada baba báwọn àṣẹ máa débẹ̀ mo fẹ́ kẹ gbọ́ wọlé mi mo fẹ́ kẹ da òróró sí ọkọ mi àtẹsẹ̀ mi tá a bá ti dà sí ọ lórí oríire àgbà àtúnṣe a bá ti dà sí ọ lọ́wọ́ iṣẹ́ ìlànà àkójọ a bá ti dà sí ọ lẹ́sẹ̀ wá ìpàdé olóore sunday mẹ́ta lọ́dún àpè a ti ṣe kínní a ti ṣe kejì o ti ń gbọ́ mi láti wà tí mo ti ń ṣàlàyé ìpàdé yìí ó wà eléyìí tó máa fi parí ẹ̀ yìí pàdé mi mo sọ o ayé òní dá ọ dúró
0: ọ̀tá
1: òní dá ọ dúró number two ní ọjọ́ Wednesday every Wednesday every seven Sunday Wednesday ìpàdé yẹn ń lọ lọ́wọ́ number three ìpàdé eléyìí má fi ṣeré o ẹ̀ẹ̀kan lóṣù ni 29/30/31 ìpàdé yìí ẹ̀rí ti pọ̀ jù àwọn èèyàn ń kọ́ ọmọ wa tó wá ń dúpẹ́ oníbẹ̀ta oníbejì àwọn tó ò níṣẹ́ àwọn tó ní wọ́n ti dàrú àwọn tó kọ́ ti lé jáde wọ́n wá ní olúwa fún àwọn tí olúwa ti ṣe nínú ayé wọn eléyìí tó ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ tá ó ṣe ni restoration night Wednesday Thursday Friday 29/30/31 wo bàbá wòlíì iṣẹ́ òru ni o torí ọ̀pọ̀ ọ̀tá tó gbógun ti ọ òru náà ń lò láti wọlé so a nídìí òru láti káńtà wọn bó ti kó rẹ̀ ọtọ́ èèyàn wá dìde sọ̀rọ̀ àyàn mọ́ ni kí ọ̀tá má bàa borí ẹ̀ bàbá wọlé àwọn nọ́mbà ẹ pé tí màá fi gbé bàbá báwo la ṣe máa débẹ̀ ẹ pé àwọn nọ́mbà ẹ fún ọ.
0: 091-5899-4696 091-5899-4696 or 081-32-38-9415 081-32-38-9415
1: ẹ̀yọ́ ọlọ́run ẹ̀ tẹ́tí sí ìkéde yìí ẹ̀dá dókè lọ́rùn.
2: Ogun ti ọ̀nà ju ayọ̀. Ogun ti dojú ẹrù. Jẹ́ sọ́lọ́ wa ṣe tó fẹ́ wa ojútùú sí ọ. Nípa sẹ̀fẹ̀. Àyànfẹ́ ọmọ ẹ̀. Prọfẹ́ bá ń kọ́lé ọlọ́run iwájú àrùn ní ọba dáre. 3 night of restoration. Oru mẹ́ta ìrúbọ̀ sísọ. Látọjọ́ Wednesday 29 to Friday 31st July 2026. Oríire gbogbo tó ti pàdánù. Àwọn ẹ̀tọ́ tó tọ́ sí ọtí òkùnkùn ti jà ọ́ lólè ẹ̀. Ẹ̀mí àwọn wòlíì fẹ́ ṣàwárí ẹ̀dá padà fún ọ. Nípasẹ̀ pẹ̀pọ̀rọ̀ sí ọlọ́run aláàyè. Àwọn olórin àmì kíngà jídára. Akọrin Jésù. Pẹ̀lú mínísítírì Bọ́lá Gẹ́mi. Àròlé ọbọ̀dárin Prọfẹ̀ Bankole Ọlárin iwájú yóò máa sọ tẹ́lẹ̀ lúkọ Jésù iṣẹ́ agbára yóò máa ṣe.
3: Awesome talk every day all day.
2: Ago mẹ́wàá lẹ́nu náà ló máa jò. Lọ́jọ́ Wednesday 29, Thursday 30, àti Friday 31st July 2026. Bẹ́ẹ̀ni wòlíì máa ń pè òróró ojúrere fún yẹn 2000 lọ́fẹ̀ẹ́. Ó yára ní ìjọ Christ World Gospel Mission. Tó wà ní nọmba 8-10 Pakare Street. Bí I Petro and Filling Station. Ìṣẹ́rí ìdọ́dọ̀rọ̀. Nílùú Èkó. Ohun gbogbo tó ti pàdánù. Jésù Olúwa ṣe tó fẹ́ dá padà fún ọlọ́pọ̀lọpọ̀.
1: Ogo ni fọ́nrán lókè ọ̀run.
0: Hallelujah.
1: Ó ti gbọ́ ìkéde ìpàdé yẹn kí Ajídára. Ẹyin tẹ́ ń mọ̀ pé olórin ẹ̀mí ni Ṣẹ́gun Ajídára. Fọlákẹ́mi tókọ orin yìí kò ní ìbáàdì pẹ̀lú sókè ọmọ wa ń bẹ̀. Akọrin àwọn ọmọ yìí wọ́n gbé owó Olúwa sókè nípa ìyìn. Tí ìyìn bá tẹ̀ ti gòkè lọ sí ọ̀run ìbùkún Olúwa á rọ̀ bí òjò sọrí gbogbo ẹni tó gbọ́. Ẹgbẹ́ o má sọ pé bàbá ó rẹ̀ mí ibi tí mo wá jìnà má ṣe bẹ́ẹ̀. Ikọ̀ tún pínpín kí wọ́n kó máa bọ̀ láti Nàìjíríà. Téèyàn wọ́n fẹ́ dìde èèyàn máa sáré àyànmọ́ ni. Olúwa wípé gbogbo ẹni tó bá wà ọ́ àtọmọdé o àtàgbà kí fún ọ ní òróró ẹyọ kan lọ́fẹ̀ẹ́ gbogbo èèyàn tó bá wà. Nọmba 2 omi májẹ̀mú tó ń pè ní bazaar water wà á gẹ̀tì ẹ̀ á tètè tó gbàdúrà wà á ní olúwa yóò ṣe bó ti bí ọ̀tá ó sápátọ̀ èmi gba jésù tèmi gbọ́ pé oríire ò ní gbà bọ̀dẹ̀. Máa ṣàmímí tó bá wà wọn ò ní rí ọ̀dá dúró. Wọn ò ní rí ọ̀dá dúró. Ìjọ lè gbàdúrà sọ pé bàbá ọwọ́ adánidúró.
0: Ọwọ́ adánidúró.
1: Nínú ayé mi.
0: Nínú ayé mi.
1: Máa jáde.
0: Máa jáde.
1: Àdúrà.
0: Ọkọ̀ Jésù. Ọkọ̀ Jésù. Ọkọ̀ Jésù. Ọkọ̀ Jésù. Ọkọ̀ Jésù. Máa jáde.
1: Jésù Olúwa wá. Ẹja pa ọdún sọ ta ló ń bínú mi.
0: Ta ló ń bínú mi.
1: Ta ló ń bínú ọmọ mi.
0: Ta ló ń bínú ọmọ mi.
1: Ta ló ń bínú iṣẹ́ mi.
0: Ta ló ń bínú iṣẹ́ mi.
1: Ṣubú kí o sì kú.
0: Ṣubú kí o sì kú.
1: Àdúrà.
0: Orúkọ Jésù.
1: Bàdúrà ìgbẹ́jọ́ pé agba ti ń ba ìrí mi jẹ́.
0: Agba ti ń ba ìrí mi jẹ́.
1: Bínú dànù.
0: Bínú dànù.
1: Àdúrà.
0: Ọkọ̀ Jésù. Ẹ̀mú. Agba ti ń ba ìrí mi jẹ́.
1: Oya ti
0: ń bẹ̀. Agba ti ń ba ìrí mi jẹ́.
1: Agba ti ń bẹ̀.
0: Oya ma dínà. Bínú dànù. Bínú dànù. Bínú dànù. Bínú dànù. Agba tó ń bá ìrí mi. Agba tó ń bá ìrí mi jẹ́. Jọ̀sùn ọjọ́ sọ. Oya ma dínà.
1: Jésù Olúwa wá. Alẹ̀ fi wí àdúrà. Kò sóhun torí pé Jésù gan tó jọmọ Ọlọ́run gbà á. Apẹrẹ lè jẹ́ ọ̀gá torí àdúrà tó ò lè gbà yìí ni pírọ́bìlẹ́mù ẹ. Dìde níbi tó bá wà màmá. Gbàdúrà fáwọn ọmọ rẹ kí àwọn ọmọ rẹ má bàa sin orí ògo ológo. Ẹ jẹ́ gbàdúrà pé àyànmọ́ mi o.
0: Àyànmọ́ mi o.
1: Òní ṣẹ́rú lábẹ́
0: ọ̀rẹ́. Òní ṣẹ́rú lábẹ́
1: ọ̀rẹ́. Sọ́pọ̀ orí mi o.
0: Orí mi o.
1: Òní ṣẹ́rú lábẹ́ ọ̀rẹ́.
0: Òní ṣẹ́rú
1: lábẹ́ Jésù Olúwa wá. Ó ní wọ́n gbọ́ jẹ́ ara mi. Ó ní wọ́n àwọn bínú. Ó ní wọ́n ṣubú. Wọ́n sì lè kí
0: 0915899 4696 or 081-3238-9415 081-3238-9415
1: Wa show me o bami ni odo Sunday ma so pe bi to wa jina pa wo bia lila Sunday the power of God was so visible was so awesome. Ko send to what this last Sunday to so pe no se to ti bayi wa nbi wa wo kele nsoro pe enmi yo do abi won so wa wo Jesus ni ninu ise ami ati se yanu bo pe je to so pe ko Sunday bayo ja to gbadua mo retire o woli olare waju ba kole aroni obara de lo invite e suni ipade yi emi de gba olorun bo pe eri de yo tele ra won ni eri awon mo re yo tele ra won mo ni eri de yo tele ra won mi ko de ni ku loruko je ama binu ku re wa subu nu adu so ona meta ni pade yo number 1 Wednesday to lo lowo for 7 Wednesday number 2 only 3 Wednesday to ma pade ni 26 fun ifororoyan ni Sunday ta wa ninu e 26 of July ni 29 30 31 ipade ye oluwa ni mata ororo oluwa ni ofe ni ko fun won oga oni lati gba bo ti e somo ojo elejoro ijo sa ba gba ororo yi baba woli ko ba wa ti lo ororo yi atamata se ni adan fun e o do le ni ko ra ofe ni so ko na anything ko me so ko wa nbe salalale oga obodo wa lojo Wednesday Thursday Friday ki re yan to le complete do de ma da fun
0: amen
1: eni duro ti o do subu o eni fe pa o do subu
0: amen
1: ko se ma ri niyan
0: amen
1: Bakare street along the God road Genesis bus stop Isheri Dimu God will bless you
0: amen.
1: And shall be well with you
0: amen
1: see you there on Sunday 8:30 laaro ni o oni sasete
0: amen wo mi

0: orúkọ mi ni Akintolere Adeyemi láti ìlú Ìdànrè. Ìyàwó mi ló ń invite wá sí programme yìí láti ìlú Ìdànrè. So ìgbà tó invite mo ti kọ́lé kan tẹ́lẹ̀ 2016 mi ìlúkọ́ tán. Ṣùgbọ́n Ọlọ́run bá mi parí ẹ̀ ní ọdún yìí náà ilé kejì náà. Ọdún yìí náà ilé kẹta.
1: Mo láti 2016
0: mo ti ń kọ́lé mi lè parí ẹ̀. So ìgbà tí ìyàwó mi wá tọ́ wá ní mo ní mo try. So mo wà asthmatic tẹ́lẹ̀. So Ọlọ́run wò mí sàn.
1: Ọjọ́ yẹn náà.
0: Bàbá ìgbà tí mo dé program yẹn bàbá fún wa ní pure water oníká jókòó. Mo yẹ mi pure water yẹn àyà mi kan clear bẹ́ẹ̀ ni pé wọ́n kàn fi kan fọ́. Màá dúró síbi tí smoke wà tẹ́lẹ̀ mi ò lè dúró. Mo bẹ̀rẹ̀ sí ń dúró. Gbogbo nǹkan tí mi ò lè ṣe tẹ́lẹ̀ mo bẹ̀rẹ̀ sí ń ṣe. Ilé yẹn náà pàápàá ẹnìkan sọ pé ó ní òun gbọ́n pa ilé mi pé mo kọ́lé yẹn pé mi ò rí igi kan lé yẹn pé kò sówó. Ó kàn lọ ó já igi 1.something million. Ó ní kọ́ kó lọ site wọn kó lọ ọjọ́ kẹta Ọlọ́run pèsè owó yẹn. So mo ṣáàbẹ̀ sí mi ò ó pọ̀
1: mi ò lè sọ tán. Ẹ tún wá kọ́ mi.
0: Mo ìmí ìkẹta Ọlọ́run tún pèsè ẹ̀. So àwọn ìwà sọ pé wọ́n ní past wọ́n ní mo ní gbògbèrè owó. Ọlọ́run orí òkè òkè ló ṣé o kì í ṣe mi
1: o. O ti wá ní gbègbèrè owó báyìí.
0: Bàbá mo dúpẹ́.
1: Gbègbèrè anointing ló bọ́ sí ọ lórí. Ẹ pariwo ọ̀run ṣe. Ibùkún máa bọ̀. Ọ̀run ṣe. Ìrànlọ́wọ́ máa bọ̀. Ọ̀run ṣe. Ojú rẹ̀ máa bọ̀. Ọ̀run ṣe. Ayé mi dìde. Ọ̀run ṣe. Ìpín mi yí padà. Ọ̀run ṣe. Àyànmọ́ mi fọ́hùn òkè. Ayé gẹ̀rú abayá gàdá sá. Ràdàbàdà báyá gàdá sàdá. Màtá lè gẹ̀rú àwọn. John chapter 3 verse 27. Mo fẹ́ kẹ ká pẹ̀lú òye ká tó lọ gbàdúrà méjì. John 3:27. Jùwánù sì dáhùn ó sì wí pé èèyàn lè rohun kó ń gbà
2: Christianity
1: tí a bá fún láti ọ̀run wá. Ọ̀gá kò sí bó ṣe sapá tó àwọn nǹkan kan bẹ́ẹ̀ tí ò lè wá àti tọ́run bá sí àyà gàdé bẹ̀rù àṣàṣà ẹ tún pariwo ọ̀run sí ẹ kígbe ọ̀run sí sọ pé ọ̀run sí sọ pé ọ̀run sí láti òní lọ mẹ̀dú àlejò gbogbo èyí tí ọ̀run tì ọ̀run yín bẹ̀rẹ̀ sí
2: sí
1: o mẹ́ta ló máa ṣẹlẹ̀.
2: If you have to
1: fight, lọ́jọ́ tí ọ̀run bá
2: sí
1: ìwọ dìde
2: ìwọ
1: sànù sí
2: ọ̀nì
1: wà dìde
2: ní
1: ọ̀run
2: níbẹ̀
1: ni pé ọlọ́run bẹ lọ́run ó ṣe ń tó wù ní àtètè kọ́ sí ọlọ́run dá ayé ó dá ọ̀run alẹ́ ń tó le mọ́ yìí. Ẹ sọ fún ọ̀run ẹ̀ ló tì àgábà lẹ́sà tó bá ti gbọ́ mi tán ní kété o gbúdọ̀ gbàdúrà 15 minutes
2: or
1: 30 minutes tó bá ráyè kí ìyàmọ́ bá jẹ́
2: mi mọ́
1: ọ̀run mi
2: sí
1: ó rí pé sa 121 ó ní èmi ó gbé ojú
2: mi
1: sí ibòsà orí òkè wọn ni ìyẹn ní ọ̀run ibo ni
2: ìrànlọ́wọ́
1: yóò ti wà. Àìsàn ẹni tí ó bá rí ìrànlọ́wọ́
2: òun
1: ló mọ̀ ṣe. Mo ti rí àwọn tó lẹ́bùn. Mo ti rán tó màdúrà gbà. Mo ti rán tó lànà
2: ìtì.
1: Mo ti rán tó mọ̀ wá sùn ṣe. Tí a ò ràn wọ́n lọ́wọ́. Mo rí àkísà lọ́rùn. Mo tẹ̀rẹ̀ ẹni tó wà
2: fresh
1: nínú operation. Ṣùgbọ́n tí a ràn lọ́wọ́. A lọ sí pati kan ní ọdún díẹ̀
2: sẹ́yìn.
1: Ìkan lára àwọn ọ̀rẹ́ mi. Láti Amẹ́ríkà ó wá sòkú àwa lọ sí Bẹ́ríà
2: yìí
1: àwọn èèyàn ńlá ńlá ló wà
2: níbẹ̀.
1: I say great people,
2: big
1: people,
2: àwọn
1: billionaires,
2: millionaires,
1: ọmọkùnrin tó wà pẹ̀kọ́ wà
2: pọ̀
1: níwọ̀n bá tèmi
2: mo
1: mẹ́mbà mo rí
2: ibà
1: torí mo ti kọrin
2: pati
1: rí náà mo ń rí ọmọkùnrin
2: yìí
1: a ti kì í hẹ́
2: àbọ̀sí
1: sí àbọ̀sí ẹ̀. Ben Lunda.
2: You are not talking.
1: Subang to ya mila rumi
2: ko.
1: Won't be a wolf.
2: They were giving him bells of money.
1: Money.
2: I don't ask.
1: Salokuri.
2: Who is this man?
1: Money bobori say.
2: They say this is.
1: Walon loni.
2: He was there.
1: Ebolo tirowo.
2: Where the government?
1: Money bobo group. What is
2: going on? They have the group that sits there.
1: Since when they say
2: like that? They want to be like.
1: Koja London.
2: Where are
1: Koja America.
2: In America.
1: Koja Canada.
2: Canada.
1: How much money they
2: make? This time they.
1: Korea broke. Can you know
2: one? Because the younger brother.
3: I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hosp